0: Habba capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn ariwo Figocap Habba capsule ló gbàgbóró kankan tewétegbò ilé wa ńlá fi gbé e jáde láǹfẹ́ bàbá aṣọ iyùn bàbá àlẹ̀kẹ̀ àkókò ọba gbédógbédó Figocap Habba capsule ló ń jẹ́ bẹ́ẹ̀ iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ kú ojúmọ́ mo kí yín ìròyìn ní kùtù àìlà àwọn afin láti ìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kẹ́náwà tá a ti ń gbóhùn sátẹ́gùn Ọ̀pẹyẹmí jọ ọ̀dànù níròyìn ṣàjùnà ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́tímà ni yóò léwájú àwọn ìkànnìkàn nínú ẹgbẹ́ òṣèlú APC lórí ètò láti ṣe àṣekágbá ètò ìpolongo ìbò nípínlẹ̀ Èkìtì ṣáájú ètò ìdìbò gómìnà. Aya ààrẹ orílẹ̀-èdè yìí ló ti pè fún ààbò tó péye fún àwọn tó jẹ́ àfin. Olú-iléeṣẹ́ elétò ààbò lórílẹ̀-èdè yìí ló ti ṣèlérí láti túbọ̀ gbógun ti àwọn tó jẹ́ oníwọ̀ ọ̀daràn. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kasim Sẹ́tímà ní ìdí tí wà wípé yóò léwájú àwọn tí ọjẹ́ gómìnà àwọn ìkàn adarí ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ogunlọ́gọ̀ àwọn tó jẹ́ alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú náà ní ìdí tí wà pé wọn yóò gúnlẹ̀ sílùú Adó-Èkìtì ní ọjọ́ Ṣẹ́gun tó ń bọ̀ yìí fún àṣekágbá ètò ìpolongo ìbò fún gómìnà Biodun Oyèbánjí àti igbákejì rẹ̀ Monisade Afuye. Ntí ni ètò ìpolongo ìbò ọ̀hún iná jẹ́ pé yóò wáyé ní Èkìtì parapọ̀ nílùú Adó-Èkìtì nìyí tó jẹ́ pé òǹgàn náà ni wọn yóò túnbọ̀ fi ṣe ètò ìpolongo àṣekágbá fún ìwọlépadà gómìnà Biodun Oyèbánjí. Ètò àìntọ́jẹ́ ìgbìmọ̀ olùpolongo ìbò fún báwọ̀ ọ̀hún wọn fi léde wípé ètò náà iná jẹ́ pé wọn yóò ti pè fún àtìlẹyìn tó wólówóra fún gómìnà Oyèbánjí fún sáà kejì rẹ̀ àti láti ṣe àfihàn àwọn àṣeyọrí èyí tí ìṣèjọba gómìnà ọ̀hún tó ti ṣe káàkiri àwọn ẹka gbogbo. Ìgbìmọ̀ olùpolongo ìbò ọ̀hún ná wá ké sí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC àwọn alátìlẹyìn wọn tó fi mọ àwọn olólùfẹ́ ìpínlẹ̀ Èkìtì wípé kí wọ́n jáde ní kẹ̀tíkẹ̀tí láti kópa níbi ètò ọ̀hún tí wọ́n tún rọ àwọn ènìyàn wípé ètò ààbò tó péye yóò túnbọ̀ wà fún àwọn èèyàn pẹ̀lú àlàyé wípé kí wọ́n jẹ́ kí àlàáfíà kó jọba lásìkò ọ̀hún. Ẹwẹ́ àwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Èkìtì ló jẹ́ pé wọ́n ti sin àwọn tó jẹ́ alátìlẹyìn ẹgbẹ́ náà ní gbẹ́rẹ́ ìpàkọ́ ṣáájú ètò ìdìbò gómìnà tí ó wáyé lógúnjọ oṣù kẹfà ọdún tá a wà yìí. Èyí òun náà ló wáyé níbi ìpàdé èyí táwọn adarí ẹgbẹ́ náà tí wọ́n ṣe ní ilé ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ níyì Adébáyọ̀ nílùú Ìyìn Èkìtì. Nígbàtí ó ń bá ogunlọ́gọ̀ àwọn èèyàn náà sọ̀rọ̀ ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ọ̀hún Adébáyọ̀ ó ṣe ìkìlọ̀ wípé kí àwọn tí ọjẹ́ ẹgbẹ́ òṣèlú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí wọ́n mọ̀ rí dájú wípé àwọn ṣe àwọn ìwà tí kò bójúmu rán lásìkò yìí pẹ̀lú àlàyé wípé àṣeyọrí òun náà ni wọ́n lè ṣe o nípa iṣẹ́ takuntakun eléyìí tó bá jẹ́ pé wọ́n túbọ̀ ń ṣe pẹ̀lú ìfarajìn àti kíkó àwọn aráàlú jọ káàkiri ìpínlẹ̀ náà. Ó wá rọ àwọn ọmọ ẹgbẹ́ kí wọ́n padà sí àwọn ìlú wọn àtàwọn wọ́ọ̀dù wọn láti lọ́ mọ̀ pè fún ìbò fun gomina ohun nigba ti o nsoro igbagbo lori gomina bi odun oye banji lori ise takuntakun eleyi to ti se adari egbe ohun oni oni igbagbo wipe gomina o ti se takuntakun fawon aralu ninu oro re en te je alaga igbimo olupolongo ibo legbe osiru apc to tun je adari omo ile to poju ni legbimo asofin agbale ye senator opo yemi bamidele oro awon omo egbe na wipe ki won ri daju wipe won si tin sumo eto idibo baye ki won tele ilana to ye ki won si ri daju pe awon ni igbagbo kikun ba kana ni gomina oye banji o dupe dupe pe okun lowo awon adari egbe atawon megbe fun ifaraji won lori eto idibo eleyi to nbo to si ro awon eyan ki won tesiwaju ati mo ri daju pe won ko awon eyan jo ewe eni ti o je pe o se agbateru eto irin afara lokun fun bawo ti honorable Bimbo Daramola lo ti pe fun ki awon eyan ipinle Ekiti ki won jade ni ketiketi lati kopa ki won si dibo fun gomina bi odun oye banje ninu eto dibo gomina to nbo lasiko eto irin afara lokun eleketa la ru e eto wa nilu Adoekiti ni Daramola lo ti fi lede pe eto na ni won gbe kale lati le san na ki alafia ki o wa fun awon eyan pelu ilera pipe ati wipe o tun wa fun sise atileyin fun aseori gomina bi odun oye banje papa julo leka eto ilera gomina tele en to je omo legbimo asofin tele ohun o to ka se pe aseori gomina oye banje nibi eto dibo ohun oni yo tun bo mu ki itesiwaju ko mo deba awon ise idagbasoke eyi to n farahan nipinle ohun ati eto isijoba rere o to ka si wipe isijoba gomina ohun no ti se aseori to de pe o te bale lapa rere lawon eka gbogbo nipinle na bakana ni en to je alaga egbe oselu apc nipinle ohun Sola Elesin o se apejuwe irin afara lokun na gege bi akitiyan ati le pe ati leyin fun gomina oye banje saju eto odibo eleyi to je pe o nbo aya re orilede ye olurẹmi tinubu lo ti pe fun abo to peye fun ati ilera to peye fun awon to je afin yin si ni aya re ohun uno soro idimo lati se ayajo awon afin eleyi to je pe won fi se eto itaniji fun won arabirin tinubu ohun lo wa ro awon

0: orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ yakubu gowan ló ti pè fún ìṣọ̀kan àti bíbọ̀wọ̀ fún ara ẹni láìwo ti ẹ̀yà àbí ẹ̀sìn eléyìí tí ẹnikẹ́ni sìn òun ṣe ni ó fọn ìpè yìí ní ọjọ́ sátidé níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ kan eléyìí tó jẹ́ pé ó ń ṣe àti kíkó ìwé jáde èyí tí wọ́n fi bu ọlá fún ọ̀gágun fẹ̀yìntì abdulsalam abubakar ẹni tí ó pé ọdún mẹ́rìnlé ní ọgọ́rin lókè ìpẹ̀ ọ̀gágun gowa ọ̀hún ẹni tó jẹ́ alága níbi ètò ọ̀hún tó wá yànnàná pàtàkì kí àwọn èèyàn kí wọ́n túbọ̀ mọ́ gba àlàáfíà láàyè pẹ̀lú ètò ìṣèjọba àwarawa tó fi mẹ́ẹ̀tò ìṣèjọba rere ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ kí wọ́n kọ́ ọgbọ́n kí wọ́n kọ́ ọgbọ́n lára igi ọ̀pọ̀tọ́ ọ̀gágun abubakar ọ̀hún tó fara rẹ̀ jìn ìròyìn ní kùtù àìlẹ̀ ń gbọ́ láti ìkànnì àdàbà fm 88.9 àkúrẹ́ ilé ìlẹ́rọ̀mọ̀ kínáwà tá a ti ń gbóhùn sátẹ́gùn tá a bá padà dé olùléṣe elétò ààbò ló ti ṣèlérí gbígbógun ti àwọn oníwọ̀ ọ̀daràn à ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: abba ajókòó tí ìbọnni nípa 24/7 abba mixture kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 abba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba mixture gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún fẹ́kúnrẹ́rẹ́ ròyìn ẹ lè kàn sí wa lórí ìtàkùn ayélujára www.adaba889.fm ẹ sì lè download application wa ní Google Play Store Adaba FM bákan náà lẹ́lẹ́ láǹfààní àti darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ìbánisọ̀rọ̀ Facebook Instagram àti ìtàkùn X at Adaba889FM Adaba FM TV lẹ́tìbọ̀ àpàdé lórí YouTube wa ẹ sì lè fi ìròyìn sọ́wọ́ sí wa lórí email newsroom at Adaba889.fm ìròyìn tẹ̀ síwájú. Olùléṣẹ́ elétò ààbò lórílẹ̀-èdè nàìjíríà ló ti ṣèlérí láti túnbọ̀ gbógun ti àwọn tó jẹ́ oníwọ̀ ọ̀daràn káàkiri orílẹ̀-èdè nàìjíríà èyí kò sẹ́yìn ikú ẹni tó jẹ́ olùdarí ètò ìròyìn fún iléeṣẹ́ ọmọ ogun tẹ́lẹ̀ ọ̀gágun fẹ̀yìntì rabi abubakar eléyìí tó jẹ́ pé wọ́n jígbe pẹ̀lú ìyàwó ẹ̀ nípínlẹ̀ katsina tó sì papà gbẹ́mìí mi sọ́dọ̀ àwọn ajínigbé nínú àtijáde tí ẹni tó jẹ́ olùdarí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ètò ìròyìn ọ̀hún ọ̀gágun samaila ubba ó fi léde wípé olùléṣẹ́ elétò ààbò wọn ṣe àpèjúwe ikú abubakar ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ àdánù ńlá iléeṣẹ́ ọmọ ogun ọ̀hún ó ní abubakar iná jẹ́ pé ó ti ṣiṣẹ́ takuntakun lórí ààbò orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú bó ti jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọmọ ogun náà kó tó di wípé ó gbẹ̀mímì iléeṣẹ́ ọmọ ogun ọ̀hún ń lọ́wọ́ ṣe ìlérí fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé àwọn ò ní tẹ̀tì àti títí àlàáfíà yóò fìjọba lórílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì ní ó ṣe pàtàkì ètò ààbò yóò túnbọ̀ dúró rí sí i. ẹwẹ́ ń ṣe ni ìròyìn ló tún fi yé ni wípé àwọn onísùmọ̀mí eléyìí tó jẹ́ pé wọ́n lè nípínlẹ̀ zamfara àti ìpínlẹ̀ sokoto ló jẹ́ pé wọ́n ni wọ́n ti ń kúrò báyìí tí wọ́n sì ti ń lọ sí àwọn apá ibòmíì lápá ìlà-oòrùn gúúsù àti ajindo gúúsù orílẹ̀-èdè nàìjíríà ìròyìn fi yé ni wípé àwọn onísùmọ̀mí ọ̀hún ni wọ́n ni wọ́n ń lo igbó ọba àtàwọn ojú ọ̀nà nínú igbó nípínlẹ̀ niger kogi àti ìpínlẹ̀ anambra láti sá fún àwọn tó jẹ́ ọmọ ogun ní apá àríwá orílẹ̀-èdè nàìjíríà òṣìṣẹ́ àjọ dss ẹni tó fi eléyìí múlẹ̀ sọ di mímọ̀ wípé àwọn ojú ọ̀nà nínú igbó ní ìpínlẹ̀ niger iná ló jẹ́ pé àwọn onísùmọ̀mí ọ̀hún ni wọ́n ń gbà tó fi mọ ìpínlẹ̀ kwara kogi ọ̀yọ́ ondo àti ìpínlẹ̀ èkìtì. ẹni tó jẹ́ olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́

0: òṣèlú ADC Atiku Abubakar ló ti mú ẹntọjẹ minister fọ́rọ̀ ìgbòkègbodò ọkọ̀ nílẹ̀ yìí tẹ́lẹ̀ yìí ní Chibuike Amaze gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ igbákejì olùdíje rẹ̀ fún ipò ààrẹ lọ́dún 2027 èyí náà wáyé gẹ́gẹ́ bí ẹntọjẹ alága ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún tẹ́lẹ̀ nípínlẹ̀ Rivers yìí ní Samson bí ó sì fi léde wípé wọ́n ti mú Amaechi náà gẹ́gẹ́ ó ti gbà wípé òun ó ṣe igbákejì fún Atiku Abubakar. Ǹjẹ́ ibi tí àrìmọ́ rèé lórí ìròyìn ní kùtùwàì fún ti àárọ̀ tòní Adéyẹmí làwà lólóòtú ròyìn Ọ̀pẹyẹmí jẹ́ ọ̀dànù mu wá sí tìgbọ̀yìn akú ìsinmi òní o ọ̀pọ̀ rẹ̀ láò ṣe lókè ìpẹ́.
1: Mo ń gbádùn àdàbà.
2: Gbogbo wa là ń gbádùn àdàbà.
3: Bàbá ṣe léyìí tán ká tún ṣe míì sí Rotary Club of Akure Prestige District 9126 lábẹ́ ìdarí Rotary Kọ́láwọlé Ajíbádé PHS tí wọ́n jí aláṣẹ àtolùdarí Evergreen Stationery Warehouse ti wá ṣetán báyìí láti Commission Boys Hostel eléyìí tí wọ́n kọ́ sínú ilé ẹ̀kọ́ àwọn tí wọ́n nípè nígbà gbígbọ́n School for the Hearing Impaired tó kẹ̀tẹ̀ fẹsẹ̀gbẹ stadium nílùú Àkúrẹ́. Infact gbogbo èèyàn ńlá pé láti wá bá wa donú àṣeyọrí kọ̀ǹgbẹ yìí tipẹ́tipẹ́ ni Rotary Club of Akure Prestige District 9126 ti ń ṣe bẹ́bẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn iṣẹ́ àkànṣe jákèjádò àwọn ilé ẹ̀kọ́ ti ń bẹ láìkúrẹ́ àtàgbègbè ẹ̀ ó tún ti wá kan School of the Hearing Impaired nìyẹn o ìdí abájọ rèé tí wọ́n fi ṣe iṣẹ́ àkànṣe Boys Hostel ọ̀hún láti lè fi sàmì Rotary Year 2025-2026 Tuesday 16th of June 2026 yìí ló máa wáyé aago mọ́kànlá òwúrọ̀ gẹ́gẹ́ ní North African time nínú gbọ̀ngàn ilé ẹ̀kọ́ ọ̀hún School for the Hearing Impaired tó wà lẹ́gbẹ̀ẹ́ State Stadium nílùú Àkúrẹ́ Special Guest of Honor the Ondo State Honorable Commissioner for Education Professor Amos Ìgbẹ́kẹ̀lé Ajibẹ́fun Rotary Club is good okay Rotary Club of Akure Prestige lábẹ́ ìdarí Rotary Kọ́láwọlé Ajíbádé PHS ẹni tó jẹ́ aláṣẹ àtolùdarí Evergreen Stationery Warehouse lólùkejì àwáyìí sàjẹ́ndà ń báṣẹ́ lọ nípínlẹ̀ Ondo kò dúró lójúmọ́ nípínlẹ̀ Ondo ń kẹnu sí ẹ̀rí ni e. Ṣèlà ni a sọ fẹ́yìn olùgbé ìpínlẹ̀ Ondo pàápàá jùlọ nílùú Àkúrẹ́ pé láìpẹ́ yìí a máa dí abala kan òpópónà mọ́rọsẹ̀ ọba Adéṣidàro bẹ̀rẹ̀ látàgbègbè Cathedral lọ síwájú torí ibà mí kọ́ ìjọba ìpínlẹ̀ Ondo fẹ́ bẹ̀rẹ̀ sí àkàsí afárá olókè kan gbangba hẹ̀rìmọ̀ Adégbọlá lafárá olókè wọn ti máa gbẹnu sókè tí ó sì lọ gbẹnu nalẹ̀ Ládégbémilé Cultural Center iṣẹ́ àkàsí flyover wọn máa bẹ̀rẹ̀ láìpẹ́ yìí Cathedral láti máa block ọ̀nà síwájú kí iṣẹ́ ó lè rọrùn fáwọn agbaṣẹ́ ṣe one lane abala ọ̀nà kan péré la máa block ọ̀nà wà fáwọn èèyàn láti gba pá kejì
4: wíwìlì
3: ṣe làwọn arọ ẹ̀yìn aráàlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba alákòókò iṣẹ́ yìí ọ̀gọ̀rọ̀ irinṣẹ́ ńláńlá tó wíwo tó lè méwu dání gan ni wọ́n máa lo kí gbogbo ìyálájà àti bàbá lọ́jà tí ń tọ́gbá sójú títí ó yàgò fáwọn agbaṣẹ́ ṣe yìí àníṣe léṣe ṣe ò ní ṣe wá kí gbogbo ẹni ọ̀rọ̀ náà kan ó mọ̀ fi ṣèbínú gbogbo ẹ̀gbọ̀gbẹ̀ kí ìpínlẹ̀ Ondo lè mọ tẹ̀síwájú kí ìlú Àkúrẹ́ the capital ó lè dúró re náà ni thank you sama ẹ ṣeun ẹ̀yin ọ̀rẹ́ engineer Yoridi Abiola Olawoye FNSE F9 Ondo State Commissioner for Infrastructure Lands and Housing
5: lolùkọ́ Academic Staff Student of Secondary School ASU Akoko Northwest Chapter cordially invites all the secondary school Akoko Northwest local government to its educative quiz and essay writing competition fully sponsored by a renowned philanthropist Ọ̀dọ́mọdé Adéyẹmí La Crown Foundation. The program that commences on 16th and is grand finale on 30th of this month. The quiz is based on English language, mathematics and general knowledge. The program begins with preliminary stage 1 on 16th of this month. All the schools in Arigidi zone will convert at Ajiloke Technical High School at 10 a.m. from on 17th Ikaram Joka Jowa zone. All the schools in this zone will meet at Community Grammar School at Jowa on 18th in Ogbagi zone. All the schools will convert at Amadiya Grammar School Ogbagi.

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni ò ṣe ṣúkẹṣúkẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ajo oko ti igboni nipa 24/7 Abba Make Sure kọrọjọ gbogbo bile tawọn ọkùnrin bere fun gba gbogbo akanse.

0: egbògi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Aba Mission kò lọ tí ń nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Aba Mission láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Aba Mission gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
1: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kàn máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ìyọpọ̀ ṣẹ́ tó ti sún yálà ọfẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọnú òdi ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
2: Ẹ kú dédé wòyí o ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhabayin tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín. Ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
1: gas ni o.
2: Bẹ́ẹ̀ fẹ́ ra aga ó wà nbẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà nbẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
1: àwọn
2: kíní. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún àwọn àtàrí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
1: Ogójì ọ̀sẹ̀.
2: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
1: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe ṣe.
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láà mọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ sàn yòókù. Fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọ́n sanwó yòókù ní oṣù míì tá a bọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin àǹfààní wà fún láti san ìkíní kejì tán bá ti san tán a wà gbé ọjà yẹn fún wọn wọ́n á mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
1: Ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ló tó di pé ẹ gbé ọjà fún wọn.
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
1: eléyìí
2: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
1: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn.
2: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
1: Níbo ni ọ́fíìsì yín?
3: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station formerly Tota opposite Fectochi Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State.
2: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ni olóòtú.
4: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 070-7454-2995 lẹ́ẹ̀kan sí 070-7454-2995.
2: Ẹ ṣeun olóòtú.
1: Ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tẹ́ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bá àdẹ́ tí ó ní dúkìá.
5: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
6: Wo ọ̀rẹ́ ó sún mi ó jẹ ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò gáàsì sílíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹtírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ́.

0: etuku dede wo yi eyin eyan wa nibi gbo ti e tin la nfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin la nfani pupo pupo papa julo ninu idile yin ile ise ton se gbogi 24/7 aba mixture awon na ni won se onigbo wo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti nyapon yarin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri on na loye lo wa bere ni je pe yanpon yarin o n sele laarin won ase inu yawo yi ko do si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile dipo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be dipo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si nru to si bere si nbe ibi ti won ti nbe kiri ohun ibe lo ti wa jewo wipe edakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to n ba dore ekoko ase eni to n ba dore ekoko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo n wa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi ma wipe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa n gbara wa niyanju wipe iwo yawo to abamo wipe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo un ni ki se wipe awon n beta ana seta o na lo le ijo na abayo iwo na gbiyanju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni ta kebe a n je n to dun a n mu n to dun elomi wa ko le bere mu nkan le mo bẹ́ẹ̀ lẹ́lòmí wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùndídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbòogi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbòogi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá mọ wò ó egbòogi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá pọ́nbélé egbòogi náà ná fi ṣe àjọ nafdac sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ̀ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tiẹ̀ kan sùn lọ ni.
2: abba aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 aba mixture kọrọjọ gbọ̀ngàn bílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 aba mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gbò la fi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 aba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 0916062623 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 aba mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
0: Bẹ́ẹ̀ ni ìjà wà ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún lè iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 aba mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53 ẹjẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire

0: of a dove.
1: Gba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kon sun lo ni
2: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koronjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o ka gbo eyin didun ara riro afogede gede do ti ora danu logo lo mo okunrin aba duro ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nabda ki fun te gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me.
3: Live it, live it, my fault.
4: ADABA.
3: DW9 Adabal.
5: Tẹ̀lé níbèrè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
6: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
5: Agbóhin ìṣelọ́ṣe jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
7: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
8: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nù lé tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-64-60-64-19. 07-64-60-64-19.
7: Ẹ ṣeun, bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
8: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. yo dabi epo se wahala loju orun ni tabe enikan ti na ni papa loju orun to ba tun gbianju to dide le bayi to ba fese lele bayi yo ri pe selese kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda lemi fi ma so pe eyin ma je adaka ti wa na ba tin riru apere bayi gbianju ko wa yoju semi babo ke ogun fun imore ati oni abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obirin mo ti ko wa lati ilu seyoro ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade kan mo se ma fa jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma kan ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbianju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfani re nle se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se n pe ba de le elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan agbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo yi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun won lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
7: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
8: o se atokun ibere to bere yin ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa awon baba wa elomi isi agbe lo nse bẹ́ẹ̀ lomi iṣẹ́ ọdẹ ni ẹlòmí ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹ́rẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ kẹ́bẹ́ kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmí ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmí tọba ní eléyìí ní yọ òun lẹ́nu lẹ́ni ẹlòmí a ní eléyìí ló tún yọ òun lẹ́nu lọ́la ẹlòmí ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nẹ̀ àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070

0: bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lọ́tọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọlé bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ni a lè rìnrìn ogójì ìṣẹ́jú a lè rìn ọgọ́ta ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí àwọn fini kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tán náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ́n náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó dìgbà.
1: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣan ara iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣan ara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: olùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
3: Libẹ̀ má fọwọ́kọ̀.
4: Iṣẹ́ tó sẹ́, ó kí, ó fẹ̀nfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lódòdó létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
5: Àwáyìsì agenda ń báṣẹ́ lọ nípínlẹ̀ Ondo kò dúró, lójúmọ́ nípínlẹ̀ Ondo ń kẹnu sí ẹ̀rí ni e. Ṣe la ni a sọ fẹ́yìn olùgbé ìpínlẹ̀ Ondo. Pàápàá jùlọ nílùú Àkúrẹ́ pé láìpẹ́ yìí a máa dí abala kan òpópónà mọ́rọsẹ̀ ọba Adéṣidàro bẹ̀rẹ̀ látàgbègbè Cathedral lọ síwájú.
6: Ẹ̀nà
5: torí ibà mi kọ́ ìjọba ìpínlẹ̀ Ondo fẹ́ bẹ̀rẹ̀ sí àkàsí afárá olókè kan gbangba hẹ̀rìmọ̀. Adégbọlá ńlá afárá olókè wọn ti máa gbẹnu sókè tí ó sì lọ gbẹnu nalẹ̀ ládégbémilé cultural center. Níwìlì ṣe làwọn arọ ẹ̀yìn aráàlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba alákòókò iṣẹ́ yìí. Ọ̀gọ̀rọ̀ irinṣẹ́ ńláńlá tó wíwo tó lè méwu dání gan ni wọ́n máa lo. Kí gbogbo ìyálájà àti bàbá lọ́jà tí ń tó gbá sójú títí ò yàgò fáwọn agbaṣẹ́ṣe yìí. À ní ṣe léṣe ṣe ò ní ṣe wá. Kí gbogbo ẹni ọ̀rọ̀ náà kan ó mọ̀ fi ṣèbínú. Gbogbo ẹ̀

0: se a yakuku. Eni ti o gbe ọkọ rẹ kalẹ soke si aso ti ko si fura ẹtọ. Oun ni yoo ri ikun kojú ati ọjọ to bá wẹ ẹtọ lọ
1: ipala rẹ.
0: Eyi ni ìrànwọ́ ti ṣàbẹ́rì rẹ. Ti ṣàbẹ́rì rẹ lọ́run kápẹ́. Ẹgbẹ́ orí yìí sókè ẹ̀yẹ náà. Kí a sì gbé yín sókè ẹ̀yìn lẹ̀kọ́ ayérayé. Kí ọba ọ̀gbọ́n kí ó wọlé wá. Ta ni ọba ọ̀gbọ́n? Olúwa tí ó le tí ó lágbára. Olúwa tí ó lágbára ní ogun. Ẹgbẹ́ orí yìí sókè ẹ̀yẹ náà. Kí a sì gbé yín sókè ẹ̀yìn lẹ̀kọ́ ayérayé. Kí ọba ọ̀gbọ́n kí ó wọlé wá. Ta ni ọba ọ̀gbọ́n?

ẹ kú ojúmọ́ ẹ tún kú ojúmọ́ mọ́ láàárọ̀ tòní nìkànnì àdàbà fm 88.9 àkúrẹ́ ìlú ìlàrámọ̀kín lọ́wọ́ àti àti ń gbóhùn sátẹ́gùn. Ojúmọ́ tọ́mọ́ ni lónìí kọ́mọ́ ojoojúmọ́ owó ojúmọ́ tọ́mọ́ ni lónìí ojúmọ́ ayọ̀ ni yóò jẹ́. Ìránṣẹ́ kẹ̀rẹ̀kan ò ní báwọn rò dé.

0: eléyìí tó wà lọ́wọ́ mi òun náà ni ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tinubu òun lọ jẹ́ pé ó ti gbóríyìn fún abdulsalam abubakar àwọn tó jẹ́ ọ̀tá tinubu àwọn ganan náà ṣe agbódegbà fún ìpèníjẹ́ ètò ààbò eléyìí tó jẹ́ pé ń kojú orílẹ̀-èdè nàìjíríà láti lè fi fojú mẹ́rí ètò ìṣèjọba àwa ara wa ni apábíò òun ló sọ bẹ́ẹ̀. sẹ́rí ètò òdìbò gómìnà tí ó wáyé nípínlẹ̀ èkìtì ọjẹ́ ètò òdìbò èyí tí ó sọ bí ọjọ́ iwájú ètò òdìbò ó sì ti rí lọ́dún 2027 àjọ elétò òdìbò òun ló sọ bẹ́ẹ̀. olú iléeṣẹ́ elétò ààbò lórílẹ̀-èdè yìí ó ti dárò pẹ̀lú ọ̀gá ológun kan tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ tí wọ́n ṣekú pa. wọn ò nílò láti ní àwọn gómìnà kó tó di pé wọ́n jáwé olúborí ṣe mọ̀ pé lọ́dún 2023 ẹ̀rí bẹ́tò òdìbò ààrẹ bó ṣe ti lọ́ngbà náà peter obi òun náà mọ̀ sọ bẹ́ẹ̀. ìdí tí mo fi mú amẹ́chìrè láti jẹ igbákejì mi lẹ́tọ̀ òdìbò ààrẹ lọ́dún 2027 àtìkù òun lọ́mọ̀ sọ díẹ̀ kíni ìdí náà ẹ kúkú gbọ́. kwankwaso kò sọ wípé òun dúnkùkù lajà láti sọ pé òun fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú ndco ẹgbẹ́ ọ̀hún ló fojú ọ̀rọ̀ lédè. ìròyìn eléyìí tó tó wà lọ́wọ́ mi làwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá náà ti pinwọ́ ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbìn ìkọlù láti ìbátan wáyé nípínlẹ̀ zamfara wọ́n bá bùbá àwọn tó jẹ́ onísùmọ̀mí àwọn agbébọn wọn bàjẹ́ àtàwọn nǹkan ìjà olóró adógbàmù èyí tí wọ́n fẹ́ lò. ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn kristi nílẹ̀ nàìjíríà ni wọ́n ti kéde ní ọjọ́ ìsinmi báyìí láti fi dárò àwọn tó jẹ́ pé wọ́n lùgbàdì ìpèníjẹ́ ètò ààbò lórílẹ̀-èdè nàìjíríà. èyí àtàwọn kòkòrò ìmí òun náà lẹ́gbọ́ láàárọ̀ tòní ẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé a kú ìsinmi òní o ẹ kú kalẹ̀.
1: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: abba ajókòó tí ìbọn ni nípa 24/7 abba mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mission kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091

0: 7 Abba Mixture gbogbo ìgbà ìjàwà ìjà òsè always guide me.
1: Kò sí irú agbára tàbí ìṣòro ohun àjálù tó lè dúró níwájú Jésù. Ọlọ́run aláàánú ti ṣe tán báyìí láti nọwọ́ agbára sí ìlú ìgbàrà òkè. Ìgbàrà òkè Restoration Crusade.
2: Ìjàyí tèmi kọ́ o, ẹ̀mí mímọ́ gbéra ni lè máa jagun lọ.
1: Christ Living Spring Apostolic Ministry Global Outreach, Lagos, Nigeria. Clam Go in conjunction with Christian Association of Nigeria ní ìgbàrà òkè Ondo State. Wọ́n fi àkókò yìí ń pe gbogbo ènìyàn, gbogbo ẹni tí ń wojú Olúwa fún ohun rere kan. Wá rí Jésù níbi ìsọjí olójó mẹ́ta gbáko, èyí tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́bọ̀ ọjọ́ 18 títí di Sátidé 20 oṣù kẹfà, Thursday 18th through 28th June 2026, èyí tí ó wáyé ní pápá ìṣeré St. Peter CSE Primary School, ìgbàrà òkè, lágogo 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́, 5 PM daily. Olùṣọ́ àgùntàn Wọlé Ọládéyàn àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹni àmì òróró Ọlọ́run míì ni Jésù yóò máa lò. The Wellbeing Ministers Conference, Youth Seminar, Deliverance and Healing Session, Welfare Materials. You can watch us live on Facebook and YouTube at Clam Go TV.
3: Daddy Junior Joe Jensen, má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
4: Mọ́mì Junior, má yẹ̀yẹ́ mi, mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
3: Fi mi lẹ̀ jàre.
5: Digo Cap Abacasu ló tún ṣe gbòòrò.
3: Yéè, má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
4: Bó ló ń sá lọ?
3: Rúnà Daddy Junior, ọgbọ́n wo ló dá sí?
4: Èmi náà kọ́ ìṣọ̀wọ́ Digo Cap Abacasu ni. Oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin. Ajẹ́bí idán ni. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi alówólé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kò ń jẹ́ ó wà ńlẹ̀ láti jẹ kọ́kùnrin ó máa wòkè. Finú kà bí ó ṣe bòkèlè káì. Bigo Kababa Capsule, irú kan ń ṣọ̀ wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pòpọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé 0803-860-6858. Lẹ́ẹ̀kan sí 0803-860-6858.

jábọ̀ padà láti òkè lọ́hún. Ìròyìn ọ̀hún ká máa mú wá lọ́kọ̀ọ̀kan èjèèjì bó ṣe ti ń jáde. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti gbóríyìn fún ẹni tó jẹ́ olórí ilẹ̀ yìí tẹ́lẹ̀. Èyí ni ọ̀gágun fẹ̀yìntì Abdulsalam Abubakar. Gẹ́gẹ́ bí ó sì ti jẹ́ pé ó kó ipa takuntakun gẹ́gẹ́ bí adarí orílẹ̀-èdè yìí látìgbà tí ó ti kúrò ní ọ́fíìsì gẹ́gẹ́ bí olórí ológun olórí ètò ìṣèjọba ológun lórílẹ̀-èdè Nàìjíríà. Tinubu ló jẹ́ pé ó gbóríyìn fún Abubakar náà fún bí ó sì ti darí ìgbìmọ̀ alálàáfíà lórílẹ̀-èdè Nàìjíríà títí tẹ̀síwájú nínú mímọ bọ̀wọ̀ fún gẹ́gẹ́ bí adarí orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń sànà àlàáfíà àti ìṣọ̀kan tó fi mọ ìfẹsẹ̀rinlẹ̀ ètò ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà iná jẹ́ pé ó pàṣẹ fún ẹni tó jẹ́ mínísítà fólùlù ilẹ̀ yìí Abuja Iyesan Wike kí ó rí dájú pé ó wá ilẹ̀ eléyìí tó jẹ́ pé wọn yóò kọ́ gẹ́gẹ́ bí ọ́fíìsì eléyìí tí ó jẹ́ ti ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àlàáfíà ti Abdulsalam Abubakar eléyìí tó jẹ́ pé ó darí wọn. Ààrẹ ló sọ̀rọ̀ yìí lọ́jọ́ Sátidé eléyìí tó kọjá yìí nílùú Abuja níbi ètò ìkówé jáde kan eléyìí tó jẹ́ pé ó wáyé tí wọ́n fi bọ́lá fún Abubakar ọ̀hún ẹni tí ó ń sànà àlàáfíà lórílẹ̀-èdè Nàìjíríà tó sì pé ọdún 84 tí wọ́n kànmi ayé sí lẹ́nu. Ìwé ìròyìn Premium Times onúgbéjáde láàárọ̀ tòní. Tinubu ló jẹ́ pé ó ti bẹnu àtẹ lu bí wọ́n ṣe kú pa ẹni tó jẹ́ olórí ológun kan ajagun fẹ̀yìntì kan eléyìí tó jẹ́ pé àwọn onísùmọ̀mí ti wọ́n jígbe. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti sọ ìyàtọ̀ kọ sí bí wọ́n ṣe kú pa ẹni tó jẹ́ ọ̀gá ológun kan tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Èyí ni ọ̀gágun fẹ̀yìntì Rabi Abubakar. Ìròyìn fi ni pé Rabi ọ̀hún ló gbẹ̀mímì sí àkàtà àwọn agbébọn eléyìí tó jẹ́ pé wọ́n jígbé ní ìpínlẹ̀ Katsina. Ìṣe ni Tinubu nínú àtẹ̀jáde tó fìta lánàá ló ti ní òun gbọ́ ìròyìn ikú ológun ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó ba nínú jẹ́. Ààrẹ ló ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ pé ó túnbọ̀ ń fi ṣe ìrántí lórí ọ̀rọ̀ ìpèníjẹ́ ètò ààbò èyí tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Ìwé ìròyìn Daily Post onúgbéjáde láàárọ̀ tòní. Ọgbà bẹ́ẹ̀ òun náà ni olùiléeṣẹ́ elétò ààbò làwọn náà ni wọ́n kọminú tí wọ́n sì kẹ́dùn pẹ̀lú ẹni tó jẹ́ adarí ètò ìròyìn fún iléeṣẹ́ ọmọ ogun tẹ́lẹ̀ ọ̀gágun fẹ̀yìntì Rabi Abubakar. Èyí tó jẹ́ pé ó gbẹ̀mímì sákàtà àwọn tí ó jẹ́ ajínigbé náà nínú àtẹ̀jáde èyí tí ẹni tó jẹ́ adarí ètò ìròyìn fún iléeṣẹ́ elétò ààbò ọ̀hún ọ̀gágun Samaila Uba tó fìta láàárọ̀ ní iléeṣẹ́ ọmọ ogun ni wọ́n ti kẹ́dùn pẹ̀lú ẹbí olóògbé ọ̀hún àtàwọn akẹgbẹ́ rẹ̀. Ìṣe ni olùiléeṣẹ́ elétò ààbò iná jẹ́ pé wọ́n kọminú lórí bí wọ́n pàdánù ẹni tó jẹ́ ọ̀gá ológun ajagun fẹ̀yìntì tẹ́lẹ̀ ọ̀hún tó tún jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọmọ ogun tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá sọ̀rọ̀ wípé àwọn ó túbọ̀ jára mọ́ ìgbógun ti ìpèníjẹ́ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà tí àwọn ó sì rí dájú pé ààbò tó péye ó wà fáwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ìwé ìròyìn Vanguard onúgbéjáde láàárọ̀ òní. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi òun náà ló ní ṣe pẹ̀lú bí ẹni tó jẹ́ olórí ilégbìmọ̀ asòfin àgbà ilẹ̀ Nàìjíríà bó ṣe ti sọ̀rọ̀ ó ní ẹ wò ó. Àwọn ọ̀tá Tinubu òun náà jẹ́ pé wọ́n ń ṣe agbátẹrù fún ìpèníjẹ́ ètò ààbò tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà láti fojú mẹ́rí ètò ìṣèjọba àwarawa ní Akpabio òun náà sọ bẹ́ẹ̀. Olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ Nàìjíríà Godwin Akpabio
lo je pe o ti fi esun kan wi pe ipinije eto abo to nkoju orilede Nigeria lowo lowo yi ina lo je pe awon ota re Bola Ahmed Tinubu lowa nidi re ti won o fe ki eto isijoba awara wa ko tun bo gbile dada apabi ohun no je pe o soro yi nilu Abuja lana nibi eto ikowe jade ti won fi bu ola fun adari orilede tele Abdulsalam Abubakar yi to je pe won se gege bi aye gege eyi to wa lara akitiyan ayeye ayajo ojo bi re eyi to je odun merin li ni ogorin ti won kan mi aye si lenu bakan ewe ni so dimo bi pe awon ti o wa nidi ipinije eto abo eleyi to je pe o nkoju orilede Nigeria lowo yi in lo je awon ota are Bola Ahmed Tinubu ti won o fe ki eto isijoba ko se aseyori apabi o wa fi igbagbo re mule ninu eto isijoba eleyi to wa lode wi pe won bori ipinija awon nisumomi ati ipinija ebi opagba fomo fowo meke ati ise awon osi iwe royin premium times onugbe jade laaro tuni idi ti mo fi mu eni ti o je igbakeji mi re o atiku ona so be o mu amechi gege bi igbakeji re egbon to wi eni to je oludije fun ipo are ninu egbe oselu ADC to tin je igbakeji are leye tele atiku Abubakar lo ti mu en to je minister foro igbokegbodo oko tele ni leye rotimi amechi gege bi eni ti o je igbakeji re leto dibo odun 2027 iroyin fi eni pe atiku no je pe o gbe igbese na latari bi o si ti ba awon ti oro kan lapa ila orun gusu ati iwo orun gusu soro yin se ni o fi lede wi pe mimu eyan lati apa jindo gusu ohun o na lo je pe o se leyin ti o je pe o wo ati mo se bo amechi na gege bi gomina tele ni ipinle Rivers ati minister lorilede Nigeria labe isijoba are leyi tele Muhammad Bari iwe royin Premium Times ati Nigerian Tribune onugbe jade laaro tuni eni to je oludije fun ipo are ninu egbe oselu NDC na Peter Obi o ti fi ipatari bi won se nso wi pe ko ni gomina kankan ti o se atileyin fun bi ti are Bola Ahmed Tinubu saju eto dibo odun 2027 o tun fi lede oni ohun oni gomina leto idibo tele ile to wa lodun 2023 oni e ma wo oni ki se awon gomina gan na ni o so beto dibo yo se ti ri lodun 2027 obi oni iche takutakun ile to je pe o se lodun 2023 gege bi oludije fun ipo are oni ohun oni gomina nigba na oni sugbon yin se ni ohun si tun ja daburabu nigba ti o je pe o nsoro ti o n ba awon oniroyin foro jomitoro ni gomina ipinle ana.

0: lè mú ọkọ̀ lọ oko mọ́ ni.
1: Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀
0: ni. Kódà tiẹ̀ kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mixture kò lọ ti nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán Alagbara 24/7 Abba Mixture lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 Abba Mixture gugu iga ijawa ija osi always guide me.
3: Hello,
4: mo ngbadun adaba
3: mo ngbadun adaba
4: mo ngbadun adaba

0: lọ́wọ́ mi pẹ̀ mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹlòmíì yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbọ̀ onímọ̀rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: Ẹ ò máa tiẹ̀ rí ẹnìgbòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹgò sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgò ṣèwòsàn.

0: Adapa 88.9 FM. Abani laba labanda kule fubi Adapa.
1: Àwa yìí ṣàjẹ́ndà ń báṣẹ́ lọ nípínlẹ̀ Ondo kò dúró. Lójúmọ́ nípínlẹ̀ Ondo ń kẹnu sí ẹ̀rí ni e. Ṣé la ni a sọ fẹ́yìn olùgbé ìpínlẹ̀ Ondo? Pàápàá jùlọ nílùú Àkúrẹ́ pé láìpẹ́ yìí a máa dí abalakọ̀ òpópónà mọ́rọsẹ̀ ọba Adéṣidàro bẹ̀rẹ̀ látàgbègbè Kàtídírà lọ síwájú.
2: Ẹ̀nà
1: torí bá mi kọ́ ìjọba ìpínlẹ̀ Ondo fẹ́ bẹ̀rẹ̀ sí àkàsí afárá olókè kan gbangba hẹ̀rìmọ̀. Adégbọlá la afárá olókè wọn ti máa gbẹnu sókè tí ó sì lọ gbẹnu nalẹ̀ ládégbémi lékọ́jọ́rá sẹ́ńtà. Iṣẹ́ àkàsí flyover wọn máa bẹ̀rẹ̀ láìpẹ́ yìí. Kàtídírà la ti máa blọ́ọ̀kì ọ̀nà síwájú kí iṣẹ́ ó lè rọrùn fáwọn agbaṣẹ́ ṣe.
2: One lane
1: abala ọ̀nà kan péré la máa blọ́ọ̀kì ọ̀nà wà fáwọn èèyàn láti gba apá kejì.
2: Wíwìlì
1: ṣe la wá rọ ẹ̀yìn aráàlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba alákòókò iṣẹ́ yìí. Ọ̀gọ̀rọ̀ irinṣẹ́ ńláńlá tó wíwo tó lè méwu dání gan ni wọ́n máa lo. Kí gbogbo ìyálájà àti bàbá lọ́jà tí ń tó gbá sójú títì ó yàgò fáwọn agbaṣẹ́ ṣe yìí. Àní ṣe léṣe ṣe ò ní ṣe wá. Kí gbogbo ẹni ọ̀rọ̀ náà kan ó mọ̀ fi ṣèbínú. Gbogbo ẹ̀gbọ̀gbẹ̀ kí ìpínlẹ̀ Ondo lè máa tẹ̀síwájú kí ìlú Àkúrẹ́ the capital ó lè dúró re náà ni.
2: Thank you Sam.
1: Ẹ ṣeun ẹ̀yin ọ̀rẹ́. Ẹnjìnìá Yọrídìí Abiola Ọláwọ̀ yìí.
2: FNSE F9.
1: Ondo State Commissioner for Infrastructure.
2: Lands and Housing.
3: Òṣùpá sì dikẹ̀ láyé ń lọ, sì dikẹ̀ láyé ń lọ. Sàndíyàdíyẹ̀ làwọn máa tún ṣe sì dikẹ̀ láyé ń lọ. Ogun mátà lọ́pọ̀ kó mára láwìn ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sì dikẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sì dikẹ̀ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ àti bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi kan náà ń tà lọ bá sì dikẹ̀ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọlọ́wọ́ díẹ̀díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dàjì 50% wọn á gbọ́jà yín fún yín màmá sọ̀rọ̀ kù díẹ̀díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kò kọ́ wọn sí lórí ẹ lè download app yìí lórí app store.
4: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
5: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbà lóde 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gọ́ lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
6: Àkúrẹ́. Are you ready? This June 12th, get ready for the biggest comedy invasion. Laugh Matas with Benga Deka and friends. The 2026 New Chapter Tour, Akura Edition. Featuring Go

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: ọgbà sì jẹ bọ àṣẹ gbé òsì láyé bẹẹ mú sórí kò gbè mí ó lọwọ kankan nù ni àwùjọ olóore lẹtọ tó gorí àtẹgùn kájọ fèyí kọgbọn ètò tó ń sísọ lójú àwọn ìpèníjà ayé ìlàkọjá àti wíwú ojútùú sì sùnwọ mọni pẹlú ìgbàròyìn nípa ọwọ ayé wa ìṣẹlẹ àtàwọn ọnà tá a lè gbégbà láti fi ran ara ẹni lọwọ gbogbo ìlàkọjá àwọn ọmọ ẹdánú ayé ó ní í ṣe pẹlú àkọsílẹ àyẹmọ wa àjùmọ bí òsì kan tàánú ẹni àdáni wáyé bá rán sí ni ní ṣe ni lóore àwùjọ olóore àwùjọ olóore ètò gbàmí ọrà mí kalẹ pẹlú ọmọ yín olólùfẹ yín ọmọọba sunday oyedìran ìpòwò èdè ẹpà tọkùn ètò sórí ẹrọ ìbánisọrọ yìí láti ṣàlàyé nípa àwọn kan tẹ ń là kọjá tàbí darapọ mí ètò yìí fún ìrànlọwọ àti sonígbọwọ ẹ pé 09032469843 àwùjọ olóore ètò gbogbo wa ní o a kì í fi bí ikọ̀ lọ́jà lójú.
1: Tó ìjà lórúkọ Ọlọ́run àdáni wáyé olórí ayé ọba tó ni gbogbo ọba tó lẹ́mìí wa ọba tó ni wá ọba tó ni ohun tá ní ọba tó ni ohun tá jẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ló ti mọ orúkọ wa kódà kọ́lẹ̀ wa tó sọ nínú ìyá wa ló ti mọ̀rú ẹni tá a jẹ́ lórúkọ Ọlọ́run yẹn ni mo fi ń kí gbogbo ẹ̀dá ènìyàn lónìí pé àtòkù ọjọ́ ìsinmi tó ní happy sunday ìsinmi aráyọ̀ ọ̀la mo ṣe o a sì ní ṣubú dànù nínú ayé kábíyèsí ọba tó ní ká mọ ọjúra wa lọ tó bá tọ̀tọ̀nkùlú ẹ̀dá gbogbo ẹni orísàdá tó láǹfààní àtìmọ́gbẹ́tò lónìí pápátá ni mo kí ìyá mo kí ìlọ́kùnrin inú ayé mo kí ìlóbìnrin mo kọ́mọdé mo kágbà mo kọ́ba tọ̀tọ̀nkùlú ẹ̀dá pé ẹ̀kọ́ òdédé àsìkò yìí o àwùjọ olóore lẹ́tọ̀ tó gorí àtẹ̀gùn àwùjọ olóore lẹ́tọ̀ tẹ́ ń gbọ́ káàkiri gọmẹ́rin àgbáyé yorùbá ní bógún bá jẹlọ ogun a sì jẹbọ bá lóde tá a péré tá a sì lóde tá a béèrè ọyọ ni mí ẹlẹ́wà àtàyẹyẹ kánú okó òjò wàràwàrà tí mo nílé amọ̀lẹ́rú pátákó ẹ̀fọ́ tí ń ta jẹ́lẹ̀ ní kọ̀kàkà ọmọọba sunday oyedìran lórúkọ mi ìgbowó èdè ìgbowó ọ̀rọ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bó ṣe lè wù kí ẹ̀dá ó lè sáré tó láyé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bó ṣe lè wù kí ẹ̀dá ó pomílẹ̀ dùngbẹ́ tó láyé kò sí ẹ̀dá láti rí ọ̀la rẹ̀ tú sí lọ́wọ́ ibẹ̀ lẹ̀rú ayé ti gbé bà mí yóò bá tún wá sọ pé àtúpakan ò rí di ara rẹ̀ ìyẹn lè jẹ́ wòlíì kó jẹ́ àfáà kó jẹ́ babaláwo tó gbọ́ fa yìnrìnyìnrìn tòun ti bẹ́ẹ̀ ká sì rí ọ̀la òun ti karari ọmọ tò sí lọ́wọ́ nǹkan méje láyé ń buni tá a lágbára lórí ẹ̀ bó ṣe lè wò kí bàbá èèyàn kùsẹ̀ tó bó ṣe lè wò kí ìyá èèyàn kùsẹ̀ tó wọ́n lágbára lórí nǹkan méje lórí ọ̀rọ̀ ayé ẹ̀dá orúkọ tó ń jẹ́ lónìí bàbá rẹ̀ ló fún ọ ọ̀la ìkí orúkọ wọn ọ̀la ìkí ẹ̀ obìnú sí o ọ̀bínú sí o ọlọ́wọ́ ọlọ́wọ́ lára gift táyé fún ìyá lórúkọ èèyàn orúkọ tó wá ń jẹ́ yìí kò ní gbé ọwọ́ sàárè lójijì báyìí ìbànújẹ́ yóò ní wọlé tọ̀rọ̀ rẹ̀ kò ní kó nìkan níwájú ọlọ́run ṣẹ́wálé lẹ́ẹ̀kejì òun lẹ́jọ́ tí ẹ̀dá ó sọ mí ti fáìlì níwájú àdẹ́dà ọ̀lágbára lórí ẹ̀ èèyàn ìdá kan lágbára lórí ọjọ́ tí kò bá dé àdúrà mi tó wà ní pé ikú ò ní pa ọ́ lójijì ọlọ́run alágbára ńlá ọba tó níwọ̀ ọba tó lẹ̀mí wa bẹ̀rẹ̀ tó lónìí wa bá wa ṣe wá kó àmọ́ ṣe lórí ètò lónìí wa darí wa àwọn tó ń gbó wa mọ́jẹ̀ wọ́n sì wá gbọ́ àwa tá a fẹ́ ṣètò náà wa kọ́ àmọ́ sọ omi àánú ọlọ́run fi sí wa lójú omi àánú ọlọ́run fi sí wa lọ́kàn níbi tí gbogbo wa ti ń retí oore ọlọ́run wa darí oore sí wa níbi tá a ti ń retí èèyàn kan darí èèyàn mẹ́wàá sí wa bí tá a ti ń retí èèyàn mẹ́wàá darí igba èèyàn sí wa ọ̀rọ̀ wa mọ́jọ́ dojúrú ẹni tọ́rọ̀ rẹ̀ wa ń dojúrú lọ́wọ́lọ́wọ́ ọlọ́run bá wọn tó ẹ ṣe tó nípa ẹ ti gbọ́ tètè lára láàmọ̀ yìnyín tá a sì gbé orúkọ yín ga sí ọlọ́run tí ń gbàdúrà ní gbogbo ènìyàn yóò máa lọ jésù olúwa wa àmì lọ́la fàátì àbísọ̀lá ìran àwọn ẹ̀rọ ẹ̀yìn lọ́la àwọn àgbàdo àwọn àgbàpọ̀ àwọn tẹ́lẹ̀dùmarè kórè àlè ilé lọ́wọ́ e ka so mo ke yun e ku le ku dede asiku yi akoko le da o yo talasha teda e ku mo pe eto awujo olore eto to pe na ni o o ya kulu ya ya ya ya sotun o ya kulu ya ya ya ya so si be yan ka ba nbe to je pe ko mo ri olohun eni mo pe to yi yo si mo tare eto yi lasan si lo tori akoko wa je ka mo alejo wa ko mo wonu lebo le kan si gbogbo en te mo fi aduwa sowo si wa mo dupe lowo yin aduwa ti yin o gba gbogbo en te mo npe mi labi aso te yin sa aduwa fun mi awon yan ni ase de ni woli bayi e da ko e mo gba aduwa dada awon eto te nsi yan le o owo olohun ni mo fe mi mi si ateyin te nsi ori atawa ta gbe to kale atawon to nke fun iranlowo wa sori eto yi oro gbogbo wo ni su olohun bada e pele e mo wule
2: sa e ka san sa
1: shalafia le wa
2: alafia ni
1: ile itete koko so saaju npe alafia ni gege bi omo ju ba toto won ti mo pe alafia ni looto lo ti kichi uruko yi sa
2: uruko mi ama je olamileko
1: momo te jo wa ibo won si je si
2: aya mi ni o obirin atata tolorun yan ti mi ni yen koda o gbianju mi ti e lero pe obirin bi ti e si wa mo la fo pa fo lohun oba deda obirin mi ni
1: momo shalafia ni happy sunday my pele o e kan soro lati
3: be lo alafia ni so
1: e pele era mo fo mo yen lo nje ti e ba hun ko mo rule kisi wa no studio ko do soda awon egbon re abi
3: ben
1: o do soda awon egbon re daddy
2: sa
1: ise wo le nse
2: graphic designer ni mi awon to nte aworan konkon graphic designer tamam printing konsori iwe te konkon lori printing press be ni ise ti mo nse ni
1: ke lo wa se yin iyawo yin lo mu yin wole lo fowo ti ni te fi wole sori eto lo ni
2: o ti se die tese yi tin ba mi fira o to fi je pe mi o le dano ro abi daduro lati bi gba mi lo seyin leyin gba ti isele bise mi isele ti mi le lo bise mo
1: isele bise yin se be so pe nte calendar te gbogbo e
2: be ni
1: ilu o le tin sise yen ki lo te le lo bise mo
2: ilu eko ni mo tin se
1: okay eko le wa tele ke to wa
2: be ni eko la wa tele
1: ati awo yin atawon mo yin
2: atawon mo mi eko la wa
1: awon mo yin igun won le po o ati so fun security ko awon igun eko lo wa lara won looto so ki lo wa sele si bi se yin gangan
2: e se won looto oso kan oruko na ni mo dede de bi se ni ijo keji tori ati se tan pelu awon to ku mi ta jo nsise ni bi se na ako debe ni tori ise tan se lojo yen apari e nje ka de debi ise ni aro ojo keji ka tete bere ise ka ba le pari ise tori igba yen bo si igba odun ati wa ni december ni odun to koja december 22 abi 23 23 be ni la ba debi ise o ni ise ni karora sohun ni ise ni karora sohun ere ni awada ni aba bi se bi ta ti sise lana aba ni po ti jona la rojo keji ta de be awo tun awo si gbogbo bi to ye ka ti pa awon machine la ti pa awo boya se mistake ni amo de wakati bi mo se n ba yin soro yo lotu ko ye nikan kaye fi ni bi be yen se jona a le so
1: okay se leyin gba ti yen wa sele gba o le wo ki do wa mu yin relocate wa sakure se egbin edu pada ni eko te wa yen boya aduwa ti se le gba ki lo gbe yin wa kure ko le ko pada
2: e wo
1: so ma kure ni
2: mi o ki n se omo akure be iyawo mi ni omo owo
1: okay ba ti sele sele la won advice ki boya ke ma bo wa
2: se be ni lohun se wo pe ka kuku dare si o akure tori owo sakure gbege bo se so oni ko really jina gba temi na de debi na bi awon ni moto na ti so pe ko jina na bo yen ko ni kini ati de sakure
1: kilo wa lo sele se ati ko ni oro ese yin te le daduro ati aya yin se ikulu ti sele ni aba kurembi lo ti sele
2: akurembi lo ti sele o ki se ko
1: to lo se sele gogo ngba te da kure se wo le se pada
2: olotu lati gba ta ti ti sele ti mo win ti sele lati
1: ti office ti jona leko
2: ati je ati mu mi ni paro fun yin olotu o nira eyan mo lu Nigeria ati je ati mu ma ni dimo yin o gbo yin te n gbe to yi ko ni nira fun yin o ko ni le mo yin o sa ati je ati mu nira sa to de ye pe ona kan ona kan ti mu mo to ni ise printing to je pe o ye mi yege o ye mi mu mo jina sugbon gba to je pe ohun ta fokan si eyi ta fokan si ti bayi ta fokan si je on lo so mi di ero akure pe ki a o mi ni ka ma dare bo wa si bi boya ati e tori oju rere sugbon ni ta de bi omo mi a fe fi si school yen abi sike tabi kini yen akobi a fe fi si school yen bayi ti don tomo dun merin bayi
1: okay akobi se bi boda ti won fo ka kiri yen
2: be ni
1: okay
2: ti tomo dun merin bayi
1: egun omo yen le
2: be ni so lati gba da de yi ati ko so lu ran lowo kokan
1: egbon ki lo sele sese yin gangan
2: ehun na ni mo nsoro lo be bayi tori mo to gbe mi jade ni ojo yen ni pe enikan ni street keta sibi ta wa nigba ta de sakure ma yan se nko le ibe yen ni onde no ma nda feeling ile ile so mo wo pe lojo yen ko si kokan lowo mi eh ati se omokunrin o le wa bi pe ko ko ma sun ko ma jinu le mi de le ma wo mo mi ko ma ni bi n paun mo se wo pe arakunrin to ja feeling yi je n sumo ki n wo boya o n we ni ba ko ni abi ba kan
1: ki pe kete le ran lowo pe le jo pe meji ni ise
2: yen
1: ko wo to le yo
2: be ni so lojo yen o sa ni ohun ma yonda ati ko pe ki n ba le ko mania ma gbianju ma ko ibi ta tin ko lo e de mo time ta wa yi pe ojo ma ro ise feeling o de ki ngba pe ki ojo winiwini ko ma ro si be so lojo yen ejo kini tori feeling yen po die lojo kini mo lo mo se yi ti mo le se lojo keji mo tu gbianju na mo se yi ti mo le se amon gba to wa di bi ojo keta ojo yen o ro gan debi npe wi baro gbogbo le tin yo wi baro ti mo fi nti mo fe ti mo nti gun keni oke ni mo ni kin ti gun lojo yen debi ti mo ma nda si bi wi baro yen se yo pada niyan atemi ati eh ti mo ti bu sinu wi baro ajo yo subo ni mo faya gba wi baro lojo na ti mo wi wi baro yen bi owo ta ma ndi mu yen lo gba mi ni itan de pe o gba mi lojiji isubu ni mo subu lojo yen te ke mi le pari ise ohun na mo ati gba ohun ni mo ti deni to je pe mo ti n kigbe aya
1: era ke ba fun mo yen ni nkan ti o je ko mo wo ko mo kigbe
2: ati gba ohun ni mo ti n kigbe aya ati ese yi ese ohun mo wo ni wo pe boya ohun ti o ma ti e se mi lojo die ta lo ni amo olotu o ti n koja nkan ti mo ro sa
1: momo lati be ona e ko gbohun soke igba toro isele se won tun won ti le da duro tori aya tese yi to ti wa sele bo le a se n toju awon
3: mo ma n lo sadugbo ma bere lowo won yan to ba ma fo so tori mo ti ri lo submit CV won ni won le gba
1: okay education wo le ni
3: ni HND
1: early change dani bo won le gbe ni to no so mo wa lawon fe gbe ni to no so mo
3: won le gba
1: elu bata wa bi gan mo won na le die to baba kini wa ni nkan te fe je ko sele bayi kini nkan te fe la todo mo Nigeria tori akoko wa
2: ah e se won lotu iranlowo ni mo fe lato mo Nigeria lato mo Nigeria kojo kon ran mi lowo
1: papa julo
2: nipa ti ilera tori pe ti ara ba le koko a le sasotun sasosi wa won ta ti awon mo ma je and again omo Nigeria ejo gbo yin te n gbe to imu be yin ni ejo we bi asun bi aro bi ale oni pa yin mi le fi condition ti mo wa pelu aya to n dun mi atese yi kini mo tun fe wa ise kan lo se ise ti mo de mo to da mi loju gbogi ni ise printing yi ni beside egbe odo wa
1: eja se mo mule kokan na gbogbo yin te n darapo mi to lákọ̀ọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yà ọmọ nàìjíríà fáwọn tá à ń gbé wá sórí ètò yìí tá à ń ràn wọ́n lọ́wọ́ ìwọ́n tó bá wá ń gbé tò lénìí gbogbo gba le mimo so kini ohun pe ba se waye pari laari o ye kan ni ya kadara da ko fi olorun bi gbogbo ye tolorun ba ni ojo lo to le firan family yi lowo won se wa nu studio omo kekere to wa lowo woman ye gan oja omo ye gan oja ri to se ba da o sha disturb won na ni awon to ku wa nta to won se ri pa e da kan gbogbo ye tolorun ba ni ejo lo tele firan won lo bo ba se wole lori live bayi na la ma daruko e tasi ma dupe lowo yin gbogbo ye tolorun ba ni o ba ju 50 lo ba ju 10 lo ba ju 20 lo ki boda yo fi toju ara won then kagba shop kekere fun won bo se printing awon egbe titi yen ni bo se second hand abi tokunbo pelu laptop tokunbo kokoko fi bere ise yen bi na at least but ilera yen lo kokoko saaju na mo mo pe tin se fawon yen se fawon na e dakun dide tori olohun account yen 64064 500 66 money point awuto olori iwo to ba fe ja daruko dakun o le ko sibe pe anonymous o le ko sibe pe don't mention my name sugbon bi nkan ba se wole live and direct bayi na la se mo dupe lowo yin ide ta fi gbeto yi kale ni pe awon eyan be ninu aye to je pe genuinely oro aye won lagbara looto ki se po le ni won ki se pa won no gbeyanju sugbon ire de bayi du won le o to le ni gbogbo iran lowo to ba le se dakun e ja ro ta won modi
2: chamo mo e tin lo school lati gba
1: titi dakun re ah won ti ma lo school account yen le kun 64064 500 66 money point awujo lori omo to melo lo mo to wa lowo yin te fun lo
3: mo je be ko wa ni friday ta fe bo si
1: ko te ti pe won ye omo yen ko ti pe won ye gbogbo e tolorun ba ni o le firan family lowo wọn ò ní wà ánú tí nínú ayé o ibi àárọ̀ ibi ọ̀sán ibi alẹ́ ò ní pa ọ́ àwọn ọmọ rí ò ní dọmọ lọmọ ìyá ò ní jẹ́ ọ́ ṣọ́ọ̀bù tó ti ń ṣiṣẹ́ ọ́fíìsì wọn mú ná ló gbé wọn kúrò ní èkó tó fi wá dèrò àkúrẹ́ àtọkọ àti ìyàwó já kò ń bí kẹ́mi ó tiẹ̀ súnmọ́ bí táwọn èèyàn mi wà díẹ̀ kí n súnmọ́ bí tá a ti mójú lẹ̀ ṣùgbọ́n arábìnrin yìí ni wọn ò gbà wọn síbi iṣẹ́ torí ọmọ ti ń bẹ lọ́wọ́ àwọn mo wo pe iye kan lo po ju mo wo pe iye kan lo kere ju ko si to po ju 1000 ọrọ po ju 2000 10000 3 5 2000 gbogbo iye te ba le fi ran won lowo la appreciate eyin te ba de fe je ka daruko yin e ko sibe pe please don't mention my name e le ko sibe pe anonymous a ni daruko yin anu olohun ni wo yin na ti ninu aye idako yin omo nigeria e tin se bo fawon eyan e le se fawon na e ja ro tori omo kekere ton gbe dani yi e ja ro tori awon omo won to ye pe awon nikan ni reti won awon yin o lo school ninu town new station tawa nbe yi won se ni reti lati le darapo mo school boy e ti daddy won won gogan le the most very much important bye account yen 64064 500 66 money point awujo olore 64064 500 66 awujo olore gbogbo bi te ba wa ti e ba ti ma nfani ati darapo mo wa te ba fi ja daruko yin e le ko sibe pe anonymous e le ko sibe pe ero olorun kan e le ko sibe pe please don't mention my name o ba se wole pe na la se mo dupe lowo yin anu olorun ni wo yin na eyin ni reti ti family yin ni kí àtọkọ àti ìyàwó àtàwọn ọmọ wọn tó sọ pé ẹja lórí rédíò dá ló bèrè fọ́nrán lọ́wọ́ ẹ mọ̀ pọ́kùnrin tí ń sọ ara fọkùnrin àkọ́ṣe ní ṣe bẹ́ẹ̀ kì í ṣe torí pé gbogbo wa náà lówó tá a ní nǹkan tá a fẹ́ fi ṣe mọ́ la fi ran àwọn èèyàn lọ́wọ́ lásìkò yìí bọ̀ torí pé gbogbo wa mọ nǹkan tó pè fún kí ẹlòmíín wà nínú ìnira ni bẹ́ẹ̀ sì rí kò sẹ́ni tí mo ń powó ọjọ́ àdánwò mọ́ o ìwé jẹ́ ń powó owó yìí mọ́ torí ọjọ́ tí wàhálà bá ṣẹlẹ̀ jẹ́ ń powó eléyìí mọ́ torí ọjọ́ tí ń bá ṣubú yẹn kó owó eléyìí mọ torí ọjọ́ táìsàn bá dé síbẹ̀síbẹ̀ gbogbo ẹ̀ náà ní bẹ nínú fíìmù ayé àtẹni tó gbáradì àtẹni tí ò gbáradì ràn lọ́wọ́ náà wọ̀n lè wọ̀nyí ẹ̀ dákun kò sí iye tó pọ̀ jù kò sí iye tó kéré jù abẹ́rẹ́ sí ní dárúkọ àwọn tọ́lọ́run lò fún ọba yìí gbogbo iye tọ́lọ́run bá ní olè fi ràn wọ́n lọ́wọ́ gẹ́gẹ́ bíi family kí bàbá yìí fi tọ́jú ara wọn wọ́n dẹ̀ tó fi get shop kékeré kan lẹ́gbẹ̀ẹ́ ilé wọ́n get wọ́n ṣe laptop síbẹ̀ wọ́n ṣe printer kekere kan koda bo se tokun bo lawon kan ton ba le get na pelu bo se lawon omo se yi with time wa pada wa okay won tele ma fi ri nkan fi toju awon omo won ati ilera ti won na account yen 64064500 66 money point awujo olore be ba fe ja daruko yin e sa ko sibe pe anonymous e ko sibo pe eni olohun mo e ko sibe pe edwo olohun kan ani daruko yin ati je te ba bo ama appreciate iye tolohun ba ni e chulo tele send o fe je ki won na ko weyin wo seri ipo ti gbogbo wa wa yi apa ju lo rura lafia ko se da to je pe o ton se folohun ohun lo ba ebo olohun ju lo je ko la lafia ni o je ko ra danwo nu aye e ni ra danwo e se ni ra tantan iba buruku si ni wole wa ba yin e ni gboro ya buru lori awon mo lori gbogbo nkan to lohun fun yin account yen 64064500 66 money point awujo olore Sulaiman Olayiwola won send the 2000 naira e se won eni olohun mo kan send the 2000 naira Taiwo Benson won send the 4000 naira e se won Ibrahim Abiola won send the 5000 naira Rashidat Rachel won send the 5000 naira e se won eni olohun mo kan na send the 5000 naira eni kan send the 3000 naira sugbon ko buruko wa and because I now send 1000 naira by Shuboku Buruko wa. Omonuwa John was send 4000 naira. Gbogbo eto lohun ba ni eju lo tele fi ran won lowo. Ki won dunuko lori eto yi. Ibi te ina oro ki ori si. Ibi te ero ki ori si. Omo kekere agbalagba. Okunrin obirin. Gbogbo wa dide ran lowo fun yin. E da ko ja ro ti awon omo kekeke to n be lowo won. Gbogbo ran lowo te ba le se fun e da ko se lori eto loni. Gbogbo si eto po ju mo ro pe 1000 yi wa kere rara o. E kun o si sese ni keni lowo o. Gbogbo eto lohun ba ni oju lo. E ka kan fi so ni gbowo family yi ka fi jo ran won lowo as family e da kan. Mo je ko se 1000 ni 2 ni 5 ni 10 ni 15 and it cost 1000 naira buy so money please don't mention my name and daruko yin and it cannot send the 2000 naira when you don't mention my name and he send the 2000 naira ajayi fajuyi account in 64064500 66 money point awuto olore 64064500 66 money point awujo olore mi fe je ko ro tori nkan meji kon ro ti tori awon mo won baba yi na gbin ejun gba ti ile ise won jona won kuro ni kwa ti yawa to mo won wa sakure akure ni won tun ti pade eleyi to sele si won lowo ibi ton ti lo feel ile pe kon te run jeje ninu ile ibe na ti subu won faya gba wi bairo o da won lesin won le lo so hospital ile ni won ti wa lati osu wo ni sele yi ti sele
3: last month
2: osu to koja ni
1: lati last month not a one day ko to di pe won a wo pe ka won wa sori eto ke le sanu won ko la po ojo nla won send 10000 naira e mo se won adupe account yen 64064500 66 gbogbo ye to lohun ba ni ejo lo tele fi ran won lowo gbogbo awon ni kokon no be lori ategun lo ni sugbon e da se lokokan ta yo seleku 64064500 66 money point e se won gbogbo bi te tin muwe ina ni to owo yin oni ko yin nikan na ni waju olohun mi ibi oni pe baba eyin na isa e bebe e sadua fa won yo fara yin
2: mo nigeria ni le loko mo be yin ejo e ma fi mi le bayi ejo ejo mo dupe o awon to ti tewole ati ri adupe amo amo lore e se gan ni
1: momo e sadua fa won yo e no e sadua e bebe
3: e se o you know ni to won yo irele ina pa la ma fi san fun yin o ninu eni toro ke to je ona ala fun ona ni ti o jo sanu wa
1: account yen 64064500 66 money point awujo olore 64064500 66 money point awujo olore eyan meji lo send 5000 naira si ṣugbọn ko gboruko wa o le je pe yin le send a dupe o
2: ṣe o
1: 2000 naira kan na wole
2: ṣe o
1: kan gboruko wa o kan gboruko wa
2: ṣe o
1: Elizabeth Adeniyi Adeniji won send 2000 naira
2: ṣe o ṣe o
1: Awodoye Nathaniel ṣe o won send 10000 naira
2: ṣe o
1: ṣe o Shina Peter won send 1000 naira ṣe o dupe
2: ṣe o
1: bakan na Bose de James won send 5000 naira.
2: Ẹṣẹ́ o.
1: Gbogbo bi tẹ ti mo wo yi náà ni tun wo yi. Eyin ni o ni taraka ni wa ni e ni toroke ti je. Account yẹn ni 64064500 66 Money Point Awujo Olori. Ẹni Ọlọ́run mọ̀ kan náà tún send 10000 naira bayi. Wọ́n send gift in office.
2: Ẹṣẹ́ o.
1: Oluwa ni Femi Fatoki won send 1500 naira.
2: Ẹṣẹ́ o.
1: Account yẹn lẹ́ẹ̀kan sí 64064500 66 Money Point Awujo Olori. Gbogbo iye tó náà bá ní ẹjọ́ lọ́tọ̀ ló fi ràn án lọ́wọ́ bẹ́ẹ̀ ta bá kò lórí ètò yìí ẹ̀sì tó lè tẹ̀síwájú ètò tẹ wá ń gbọ́ yìí kì í ṣọ̀fẹ́ ni ètò yẹn àdàbà rédíò tá à ń lò ìwọ̀n ta táìmù fún wa ni gbogbo ẹni tó náà bá ní kẹni lọ́kàn láti kún ètò yìí lọ́wọ́ nọ́mbà tẹ lè pè mí sí àti àka nọmbà tó jẹ́ ti personal one tó yàtọ̀ sí ti rédíò máa pè fún yín láti lè jẹ́ kétò yìí lè tẹ̀síwájú kó bá a máa kó nọ́mbà mi ni 09032469843 Account number in 64064500 66 Money Point Awujo Olori. Kò sígbà tẹ́ ẹ lè ṣe nǹkan sanwó, ẹ lè pe nọ́mbà yẹn. Ẹ ṣeun àdúpẹ́.
4: For number one radio Adaba FM, Adaba FM 88.9 Akure.
5: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the University.

lọ́gán tí wàhálà tí orílẹ̀-èdè amẹ́ríkà ń bá iran fà bá ti parí táwọn méjèèjì ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti yanjú nǹkan tó ń dá wàhálà sí wọn láàrin orílẹ̀-èdè tó tún ṣeé ṣe kó bẹ̀rẹ̀ sí ní máa fojú winá wàhálà orílẹ̀-èdè amẹ́ríkà ó ń gangan ní orílẹ̀-èdè cuba o gbogbo ìgbà ni ààrẹ donald trump tí orílẹ̀-èdè amẹ́ríkà máa ń jẹ ọ̀rọ̀ wọn lẹ́nu wípé cuba lọ̀rọ̀ tún ṣe bí ẹni kan bọ̀ tóun yóò lọ ṣe àkọlù sí ǹjẹ́ kí ni orílẹ̀-èdè cuba tún ṣe fún ààrẹ donald trump tí orílẹ̀-èdè amẹ́ríkà tó fi fẹ́ lọ gbé ìjà káwọn mọ́lé ǹjẹ́ orílẹ̀-èdè cuba tiẹ̀ ní nǹkan ìjagun tàbí ọmọ ológun tó lè fi lọ kojú orílẹ̀-èdè amẹ́ríkà ìhàwó gan ni orílẹ̀-èdè cuba wà àti wípé báwo ni wọ́n ṣe súnmọ́ orílẹ̀-èdè amẹ́ríkà tó gbogbo eléyìí àti àwọn ọ̀rọ̀ mìíràn gan láwọn máa gbéyẹ̀wò fún tọjọ́ tòní o lórí ètò àwárẹ̀ ọ̀tún àtúkù dédé ìwòyí ẹ̀sìnkú bí ojú ọjọ́ ṣe rí lápá ọ̀dọ̀ ti yín eléyìí náà ni mo tún fi ń kí yín káàbọ̀ sórí ètò àwárẹ̀ ọ̀tún láti iléeṣẹ́ rédíò àdàbà 88.9 fm àkúrẹ́ ìlú ìlaramọ̀kínlá takàn mọ́lẹ̀ síta tí ń gbóhùn sáfẹ́fẹ́ adéwálé abdulrahman lóòkọ́ tèmi jẹ́ o

orílẹ̀-èdè Cuba ló jẹ́ ọ̀kan lára àwọn orílẹ̀-èdè tó wà ní apá gúúsù orílẹ̀-èdè Amẹ́ríkà. Ibi alágbá ló gbú omi tí a mọ̀ sí Caribbean Sea. Ibẹ̀ gan lórílẹ̀-èdè Cuba wà ó, Caribbean country ni wọ́n. Ilẹ̀ pẹ́rẹsẹ tí omi yípo tí a mọ̀ sí Island. Ó gangan ni orílẹ̀-èdè Cuba. Ó súnmọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà púpọ̀. Ìrìn àjò láti Cuba dé orílẹ̀-èdè Amẹ́ríkà. Eléyìí ni kò tó ìrìn láti ìlú Àkúrẹ́ sílùú Ìbàdàn. Lẹ́yìn ìrìn 90 miles péré láti orílẹ̀-èdè Cuba, èèyàn yóò wọlé kọ́ṣọ́ sí Florida lórílẹ̀-èdè Amẹ́ríkà ní sòsí. Orílẹ̀-èdè Spain ló ti ń ṣe ìṣàkóso orílẹ̀-èdè Cuba láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn, nígbà tí Spain ṣe ń jẹ gàba lé wọn lórí, bí ilẹ̀ Gẹ̀ẹ́sì náà ṣe jẹ gàba lórí orílẹ̀-èdè tiwa Nàìjíríà fún ọ̀pọ̀ ọdún. Spanish ni èdè tí wọ́n ń sọ ní orílẹ̀-èdè Cuba, bí Gẹ̀ẹ́sì náà ṣe jẹ́ èdè tí ọ̀pọ̀ wa ń sọ ní orílẹ̀-èdè tiwa Nàìjíríà. Ní gbogbo àwọn àkókò tó orílẹ̀-èdè Spain kọ́kọ́ gba ìṣàkóso orílẹ̀-èdè Cuba ní nǹkan ọdún 1511, kò tí ì sí nǹkan tó ń jẹ́ orílẹ̀-èdè Amẹ́ríkà nígbà náà. Lẹ́yìn ọ̀pọ̀ ìṣàkóso Spain lórí orílẹ̀-èdè Cuba máa ń ṣe bẹ́ẹ̀ ó. Ó ń ṣetán láti gba òmìnira ní nǹkan ọdún 1898. Lásìkò yìí, Amẹ́ríkà ti wà, agbára sì ti ṣe bẹ́ẹ̀, ó ti dé fún wọn. Amẹ́ríkà ló mà wá ṣe bẹ́ẹ̀ ó, tó kún àwọn ará orílẹ̀-èdè Cuba lọ́wọ́, tí wọ́n fi ja ìjà ìgbára lọ́wọ́ orílẹ̀-èdè Spain lọ́dún 1898. Ọdún 1902, òun gangan ni Cuba wá ṣe bẹ́ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ dádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira. Wọ́n dúpẹ́ lọ́wọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà tó yọ àwọn kúrò lọ́wọ́ orílẹ̀-èdè Spain. Àmọ́ wọ́n ní kí orílẹ̀-èdè Amẹ́ríkà fi àwọn sílẹ̀ káwọn máa ṣe ìjọba ara wọn. Èyùn lọ́dún 1902. Ìjẹ́ kí orílẹ̀-èdè Amẹ́ríkà sì fi Cuba lọ́rùn sílẹ̀ lọ́gán tí wọ́n gba òmìnira lọ́wọ́ orílẹ̀-èdè Spain. Amẹ́ríkà kò fi gbogbo ara fi wọ́n lọ́rùn sílẹ̀ o. Wọ́n ní kí orílẹ̀-èdè Cuba fi sínú ìwé òfin wọn wípé àwọn lè wá máa dá sí ọ̀rọ̀ wọn lóòrèkóòrè ní ìgbà tó bá wo àwọn. Lẹ́yìn èyí ńkọ́, orílẹ̀-èdè Amẹ́ríkà kọwọ́ bọ ìwé pẹ̀lú orílẹ̀-èdè Cuba. Wọ́n ní kí wọ́n yá àwọn ní ilẹ̀ kan nínú orílẹ̀-èdè wọn, ibi tí a mọ̀ sí Guantanamo Bay. Yíyá tí wọ́n sì yá wọn yìí títí láéláé ni kìí ṣe fún ìwọ̀nba ọdún kan. Permanent lease ní Guantanamo Bay jẹ́ látọwọ́ orílẹ̀-èdè Cuba sórí orílẹ̀-èdè Amẹ́ríkà. Orílẹ̀-èdè Amẹ́ríkà làwọn yóò máa san owó ìyálò agbègbè yìí fún orílẹ̀-èdè Cuba lọ́dọọdún. Nǹkan $4,000. Ongan lórílẹ̀-èdè Amẹ́ríkà ń san fún orílẹ̀-èdè Cuba fún yíyálò agbègbè Guantanamo Bay o. Lẹ́yìn èyí tún kọ́, àwọn iléeṣẹ́ aládàáni ti orílẹ̀-èdè Amẹ́ríkà, àwọn eléyìí ṣe bẹ́ẹ̀.

0: kékeré wà ní ọkàn sí i. Pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára ti ẹ. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́, ò fúùtù fẹ́ tẹ̀lé. Kì í ṣe ti bàbá kéré wà. Bàbá kéré wà wà. Pé mi débẹ̀.
1: Bàzó Ọlọ́run máa jà ọgùn àìsàn.
2: Mo kí onílé, mo kí àlejò, ànífàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà, kàn sí mi.
3: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
2: Fóònù nọmbà mi 08164127777.
4: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa capable láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fọ́ọ̀ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
2: Bàbá Kéré
3: wà. Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà. Oríkèríkè aláǹrọ̀ ni, aláǹjẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
2: 08164127777.
4: Bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ̀ márùn-ún ẹ̀ mẹ́fà, kí lẹ̀ tó mọ́, bó ṣe ṣe ẹ̀yọ ló ṣe mú mi. Àbí tó bá ìrẹ́ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ ni, àbí ara ń já ẹ jẹ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà. Orúkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn ọ̀kan síbi kejì, ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
2: Babangana, Bàbá Kéré
3: wà. Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
2: Fóònù nọmbà mi 08164127777.
4: Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò dáa. Ẹlòmíì tó bá lòògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò dáa. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
3: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
2: Babangana, Bàbá Kéré wà. Fóònù nọmbà mi 08164127777 08164127777.
5: Ẹkú ilé gbogbo ọmọ ajíroko àrokò bọ́dúndé gbogbo àgbẹ̀ tí ń bẹ lókè ẹ̀gàn. Ẹ mọ̀ sí wàá kó àmójúbà kẹ́míkà Blue Bolt yó. Agẹ́bí ìdóògùn kòkòrò tí ń fàgbẹ̀ lọ́kàn balẹ̀ tápápákú òru ẹ̀kún ọkọ kòrìkòrì. Gbogbo lẹ́yìn ti lò síbẹ̀. Ẹ ti tá kò ta ìlú kò lò. Gbogbo kòrìkòrì yín kòkó yín lọ́rùn sọ yín da láìmọ́ ṣe. Ẹ̀kún ọkọ kòrìkòrì Blue Bolt ni ẹ kówó rà lónìí kẹ́yìn náà orí yàtọ̀. Bí kòkó yín bá ti ń rì tẹ́lẹ̀ gan. Bẹ́ẹ̀ fi ní Blue Bolt á pọ́n lọ wẹ̀ bí edé yíyan. Bí Blue Bolt ṣe ń gbógun ti kòrìkòrì náà ni ó mọ fún kòkó yín lókun so jìnwìnì bí àtẹ ilẹ̀kẹ̀. Kíákíá niṣẹ́ Blue Bolt yìí bẹ́ẹ̀ náà ló lágbára láti dáàbò bó koko yin fojo pepe ile ise wakot limited n lopo po fa awon agbe oni koko ti korikori nda laamu isowo ti ise blue boot koja adanwo koja be ajo koko research institute of nigeria ati gbe yewo wo tu gan lo nte gba e le rira ni gbogbo le itaja to nta ojulowo ogun korikori jake jado orilede nigeria chemical blue boot ni e bere fun ki korikori o dagbere foko yin fun ekunrere alaye e pe 0811 891 0336 tabi 0811 891 0234 Blue Bowl. Ekun oko korikori de. Ekun orire gbogbo
6: ara. Attention. The Rotary Club of Akure Prestige proudly invites you to the commissioning at School for the Hearing Impaired near the State Stadium. Akure, special guest of honor, is Ondo State Commissioner for Education, Professor Igbekele Ajibefun. This landmark project is part of the Rotary Club of Akure Prestige's commitment to improving educational facilities and enhancing the welfare of students with special needs. Come and celebrate this remarkable educational project designed to improve the lives and learning environment of students with special needs. The president of the Rotary Club of Akure Prestige for the 2025-2026 Rotary Year and CEO Evergreen Stationery Warehouse, Rotarian Kolawole Ajibade, announcer.
5: Rotary Club of Akure Prestige, District 9126. Labe dari Rotary and Kolawole Ajibade PHA. Ti wonji alasia tolu dari Evergreen Stationery Warehouse. Ti wa ashe tamba yi. Lati Commission Boys Hostel. Ele yi ti wako sinu liye kwa wanti wani kwe ni gagbibo. School for the Hearing Impaired. Toke tempese gbe stadium ni lua kure. In fact, gogwe nyan lakwe. Lati waba wadonu ashe yori kongbe yi. Tekwa tekwa ni Rotary Club of Akure Prestige, District 9126. Iti yishe bebe. Ogoro awan shaka shigake jadu awan liye kwa timbe. Like Korea tag bebi e. O tun ti wa kan school of the hearing impaired niyan o. Idi abajo le ti won fi se se akase boys hostel on. Lati le fi sabi Rotary Year 2025-2026. Tuesday 16th of June 2026 yin lo ma waye. Agomokan lo wuro gerege ni North African time. Ninu gangan ile eko on. School for the hearing impaired. To wa Legbe State Stadium ni ilu Akure. Special guest of honor. The Ondo State Honorable Commissioner for Education. Professor Amos Igbekele Ajibefun. Rotary Club is good. Okay. Rotary Club of Akure Prestige. Labe idari Rotary and Kolawole Ajibefun. By the PHA and to Jalasha to Ludari Evergreen Stationery Warehouse.
7: Don't see Ruagbara Tabishuro, Majalu, Tole, Duroni Waju, Jesu, Olon Wala, Mutishitan Bayi, Latin Nawagbara, see Louis Barauke, Ibarauke Restoration Crusade. Christ Living Spring Apostolic Ministry Global Outreach, Lagos, Nigeria. Clam Go in conjunction with Christian Association of Nigeria, Nigbarauki, Ondo State. Mufia koko yin pe gbogbo eniyan. Gbogbo eni tin woju Oluwa fun ohun rere kan. Wa ri Jesu nibi soji olojo meta gbako. Eyi ti o bere lojobo ojo kejidinlogun titi di Saturday ogunjo osu kefa. Thursday 18th through 28th June 2026. Eyi ti o waye ni papa isere St. Peter CSE Primary School. Igbaraoke. Lagogo marun irole lojojumo 5 p.m. daily. Olusu agutan wole Oladeyin ati ogoro awon ni ami ororo Olorun mi. Ni Jesu yo ma lo the well-being minister conference, youth seminar, deliverance and healing session, welfare materials. You can watch us live on Facebook and YouTube at Clam Go TV.
8: Hello, say better.
9: Abara ajamoju dani ale omo kiloko ni o ajamoju dani ale omo kiloko ni o abara ajamoju oloye omojowo jaye oba araba tile akura adun me wa gbako o ti ronru eji ajale ka ba peri akoni e la moda lale garaga e ni kete kete udile jaye oba e omo atamomo se suranti abara loni ati lijo gbogbo abara ja opomuloke omo ati bikete e mo ro re sere ba se sanu ni de je olugbeja ke omo eko nu udi abajo le yi e omo re o en o se surun ti odun ke wa ti jọlorun ri pe e omo olorire abare agbore le yi o abari yo jaye oba abolanyi ko ajori abai kayode abai pastor temi dayo abori ola jaye oba abai modupe kolade abai bola ti to bade kala omo jaye oba odun ke wa dabi ana loju e omo re abo ni kole kini ti akako bale abo ni labo ni kare o ba me omo lojo osodi ana yo omo lojo osodi ana korukoru ogba kan ba ti naja naja igbe na bo mi adu adu le re agodo le na omo lu shamu wetu butu bu eje olomokunrin ori ola jaye oba lebo ke me akede fo abodo me wa aba je moju la kure oye mo te lo
10: baba egba ìgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ pọ̀ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
11: Bàbá ayé òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mixture kò lọ́ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gọ́ lọmọ ọkùnrin agbádúró tọ́ tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fóònù tẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
12: Padà má lọ síbẹ̀ yẹn o marketing office Adabe FM ni wọ́n wá number one la wà ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́ ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344 ronke sórí 0703-529-5755 tàbí Grace sórí 0803-247-4686 ibẹ̀ gangan ló wà yẹn.
13: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight? Come to Wesley University, Ondo, today, where excellence lead the way. We've got the right path for you. From College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food Science and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, so the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, sub-degree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. Management announcer.
14: Eku dede wo yo, eyin temi ni ilu Akure. Emi Femi Alagbolo nkin yo. Ni ọ̀nà tó gba ìsọlọ lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́ ibẹ̀ la wà nísìn ẹ̀ẹ́rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá tó rí gbàgbà ẹ̀ẹ́rí ibi tọkọ Fẹ́mi Alágbòsí ibẹ̀ la wà. Àwọn obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè rán níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nígbà kínní tó ti wá wa máa bọ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ ọkàn máa bọ lọdọ wa nọmbà wa rèé 0706532683 lẹ́ẹ̀kan sí 0706532683 àwọn oògùn tó pójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n níyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tó á dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó pójú owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ́tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà irú eléyìí ò dáa fún àgọ́ ara wa ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó pójú owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 0706532683 ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpà dùn sí mi orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sí ọ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí kí ni ìyẹn tún jáde kí ló ń gbà lẹ́rù láti yàgbẹ́ aba olorun ni pe ka je ka si ma yibon idi ka de si se kini ka si yagbe iwo ma bo lodo fe ma lagbo to fun oni iberu lati ojo pipe ma bo lodo fe ma lagbo tabi iwo to je pe won se pe o kini o se se kilo de kilo se se lodo olorun ba iwo ma bo lodo fe ma lagbo sa ma bo dagbara olorun olorun yo da soro gbogbo aye wa o ya iwo to je pe o ti e mo ko to se olagbara re to fun oni foya to fun oni fokan bale kilo de ma bo lodo fe ma lagbo dagbara olorun Olorun yo fun oniwo so ni odo wa awon ko ati dide ni para ni problem won ati gbera o era ro mi awo eyin mi kilo se e leyin ma bo lodo mi fe ma lagbo ni pase Eledumare iwo yo ri wo so number wa re lekan si 07065326843 office wa gba ni Isolo Road ni Waju Democracy Park ibele ti ma ri wa ni eyin Mashalashi Central Mosque
15: awon kan ni pe kon run lagora won awon kan ni pe kan ja won je lara awon kan ni pe inu won gbona lati nu wa ma se beru nipa ise Eledumare ma fun ni ogun to ma ba olara mu
16: eku dede iwoye o eyin temi ni ilu Akure emi aya Femi Alagbo lo nkin ti office wa wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure ta ba ri iwo obirin to ti wa nile oko lojo to ti we to reyan pe ran nise ma bo nile ise Femi Alagbo tabi iwo obirin ti nkan osu re ndin ni tabi o nle ni ma bo nile ise Femi Alagbo tabi iwo ti o le gba bo dada lori papa bi o sime ati igalo ma bo ni Odo Femi Alagbo asiri ti mo fi wa lodo Femi Alagbo disin ma bo ka fi fun e help mi help oko mi ni ile ise a nreti yin
14: bi yawo mi se so ni be lo se ri o be lo se ri e o pe eyin obirin lo mo kan to nse obirin o awa okunrin na lo mo kan to nse okunrin so e ma bo lodo wa ni ile ise wa e o ri mi e de si ri yawo mi e ri sambodo wa to ko Femi Alagbo ke be ninu Democracy Park pe ibo ni office Femi Alagbo e ma bo an office ile Hausa ni bo ni ile Hausa mo ni si jemeta ni yola ibe ni office mi wa mo tin ni si Ogbolafo ni Enugu state ni ile Ibo ka sukore te eyin temi ke na wa jafani Femi Alagbo adupe lowo eyin te wa loko te ni pe Femi Alagbo ase o ogun te fun wa o ba wa lara mu olorun lo se o Femi Alagbo kon o di gba te ba wa ke ina gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se olagbo ara re ni pase Eledumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi Femi Alagbo alafia yin ko ma ni di fi afia o ami o
17: bo ti mu kaye yi ladun to a o pada lojo kan
18: uku iwo seka opadun mewa rege
19: uku ti yo ade alajose omo pelebe
18: ikete romo se chiwaju lakure
19: odomo di olopa ko gbajumo
18: la chiwaju
19: uku iyo re
18: o tan goro ko ti jeun lojiji
19: se la yare
18: e omo re ati obo re sairo re gorogo
19: ayare fo ni
18: kari joko da
19: oju ro mi
18: e omo re fa ba ke se gbagbe ninu aye omo lu ori
19: e ayere ko si sile lokunrin
18: e olorun lo kan ri yo di
19: iku ba pada aye
18: e atun wa ateye ni ati
19: o ja ja aye titi dale dale
18: e obo re fo our lovely brother
19: ojojumo la iro re so
18: sadijo ajindere ni
19: sare apade
18: ibi kara sipi yamo
19: ti aye la seroti re egbon rire
18: orun rere o asiwaju
19: omo oda ule oda obere moye
18: ala ojo olotun apani kan lo si
19: only jo gbe mule tari boko lule oda ajagun
18: leyi ameri uro
19: ama rogun mu fo
18: o tun pono yin wese
19: ona ni mo ko lo koju aye ko ni jo wa rin
18: ijo kan ti ponyan le le pono yin
19: ije ona ma ti jere mo lule re o asiwaju
18: aya
19: omo ati abore
18: olukede
20: For Oluwa Iye Kanka for Oludumare
21: Prayer Center Church of God celebrate 24th anniversary.
20: Eyi ta pe akuri e ni
21: Arise O Lord, rescue our nation.
20: Ojo Tuesday, 16th of June,
21: the marriage seminar by 4:30 p.m.
20: Wednesday,
21: night of praise.
20: Thursday,
21: free medical checkup by 10 a.m. Pelu revival at 4 p.m.
20: Friday,
21: revival keje at 4 p.m. Pelu praise night.
20: Saturday, Ogudo Oshu Wani Gidi Gaga Jodun.
21: Lati 10 a.m. Pelu revival at 3 p.m.
20: Ojo Sunday, 21st, Wani Duga Jodun. Lati 8 a.m.
21: Ogulogo Awon Top.

0: Adájọ́ Mátàsé Asọ̀rọ̀máyẹ̀, ọjọ́ tí irú wọn bá sọnù, ọjọ́ gangan là wá wọn rí. Ìwọ yìí jẹjọ kọ́ èyí tá ń dágbére wípé yóò tún di jọ́ mẹ́jọ lórí ètò èdè Yorùbá lárinrin. A dúpẹ́ fọlọ́run ọba dẹ́dá tá a lọ láyọ̀, tá a sì túbọ̀ láyọ̀. Kí máa kí yín káàbọ̀ sórí ètò èdè Yorùbá lárinrin láti iléeṣẹ́ rédíò Àdàbà 88.9 FM Àkúrẹ́. Ìlú Ìlaramọ̀ kí ń la takan mọ́lẹ̀ sí tá a ti ń gbóhùnsáfẹ́fẹ́. Fún ẹ̀yin tẹ́ ti fọkàn bá wa bọ̀ dáadáa lórí ètò yìí, ṣé ẹ gbàgbé wípé inú ìwé àdìtú Olódùmarè láti ọwọ́ alàgbà D.O. Fágún wà, inú rẹ̀ náà la ṣe wà. Níjẹjọ lórí ètò yìí, ọwọ́ ti tẹ ìṣù lẹ́yìn ìbejì, ọba sì ti ṣe bí ọṣẹ ṣe ń ṣe ojú. Ẹ yẹ jẹ́ ká máa tẹ̀síwájú lọ sí oríkeje ìwé yìí, oríkeje tí àkọlé rẹ̀ ń jẹ́ ẹ̀yìn ìgbéyàwó àdìtú Olódùmarè. Lórúkọ ẹnì kejì mi tájọ máa mẹ́tòtò ní wá sí ti ìgbọ̀yìn, Adégbóyèga Àlàní, ó ní èmi Adéwálé Abdulrahman, ó ní mo fi ń kí yín kú ìkàlẹ̀, ẹ sì tún káàbọ̀ sórí ètò. Ìgbéyàwó àdìtú Olódùmarè òun yẹn Adédùn tó bẹ́ẹ̀ tí dúdùn rẹ̀ ṣòro láti ṣe àpèjúwe, nítorí Ọlọ́run bùnkún ọkùnrin náà púpọ̀, ó ní owó náà tí kò ṣe fi ẹnu sọ, òun pàápàá sì lawọ́ kò láwọn kankan rárá, ó náwó náà gan ni. Ọba ńlá gbogbo ló péjọ pẹ̀lú adé orí wọn, ìjòyè pàtàkì pàtàkì tẹ̀lé ara wọn gẹ́rẹ́gẹ́, ti àwọn ti ilẹ̀kẹ̀ lọ́rùn àti àwọn olówó tí ó ní mọ́tò ńlá ńlá gbọ̀lọ̀kù àti tálákà tí ó ń fi ẹsẹ̀ rìn, kò sí ẹni tí kò jẹ yó dáadáa. Wọ́n jẹ́ wọ́n mu, wọ́n jójójó, wọ́n yọ̀yọ̀yọ̀, gbogbo ìlú mìtìtì, àwọn ọmọ ènìyàn ń wọlé wọ́n ń jáde. Gẹ́gẹ́ bí àṣà ìlú Ajédùbúlẹ̀, ọ̀nà méjì pàtàkì ni ìnáwó irú ìgbéyàwó bẹ́ẹ̀ ní láti pín sí. Ọ̀nà kínní ni kí oníyàwó náwó ìgbéyàwó bí a ti kà sílẹ̀ yìí. Ọ̀nà kejì ni pé kí ó dá gbogbo ènìyàn lárayá nínú ilé ẹnudùjuyọ̀. Ilé ẹnudùjuyọ̀ wà fún ìtàn sísọ, bí ẹnikẹ́ni bá sì ti máa ṣe ìnáwó yìí, ó ní láti lọ bá mọ́gàjì ilé ẹnudùjuyọ̀ kí ó polówó káàkiri ìlú, kí ó fi ìwé lẹ̀ ìta káàkiri. Ṣùgbọ́n ó ní láti fún mọ́gàjì ilé yìí ní owó púpọ̀. Wọ́n fẹ́rẹ̀ má ní iṣẹ́ méjì tí wọ́n ń ṣe nínú ilé ẹnudùjuyọ̀ ju pé kí wọ́n máa sọ̀rọ̀, kí wọ́n máa gba owó lọ. Ẹnu wọn dùn púpọ̀, kò sì sí ìtàn tí kò sí lẹ́nu wọn. Ìgbà tí àdìtú ti san owó mọ́gàjì fún mọ́gàjì tán ni wọ́n ti fi ìwé lẹ òde báyìí pé
1: kí eku gbọ́ kí ó wí fún ẹyẹ, kí ọkùnrin gbọ́ kí ó wí fún obìnrin, kí ọmọdé gbọ́ kí ó wí fún àgbàlagbà pé àdìtú Olódùmarè ti gbé iyùn adé ní ìyàwó, ó ti náwó fún gbogbo ènìyàn, ó sì ti ṣe ẹ̀tọ́ fún mọ́gàjì ilé ẹnudùjuyọ̀. O ìtàn sísọ fún àjọyọ̀, ó bẹ̀rẹ̀ ní agogo mẹ́sàn-án òwúrọ̀ ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ní 1967 lẹ́yìn ikú Olúwa wa. A pe gbogbo yín láìkú ẹnìkan, mọ́gàjì ilé ẹnudùjuyọ̀ lolùkéde.
0: Àkíyèsí yìí ni wọ́n fi sí ìta káàkiri. Ìgbà tí ó sì di ọjọ́ náà, gbogbo ènìyàn pé wọ́n bo ilé ẹnudùjuyọ̀ ṣekanṣekan. Èyí tí ó jòkó lórí àga jòkó lé orí àga, èyí tí ó dúró. Bẹ́ẹ̀ ni ọ̀kẹ́ àìmọye ọmọ ènìyàn ni wọ́n jòkó lé orí ẹni lọ bẹ̀rẹ̀. Ìgbà tí wọ́n jòkó báyìí tán ni mọ́gàjì ilé ẹnudùjuyọ̀ jáde. Àdìtú àti ìyàwó rẹ̀ jòkó lé orí àga gàǹgà kan, wọ́n gún gẹ́gẹ́ nínú aṣọ. Mọ́gàjì ilé náà lákòókò yìí dàgbà púpọ̀, gbogbo irun orí rẹ̀ ló funfun lẹ́lẹ́ fún ewu. Ìbá díẹ̀ ni irun náà pàápàá, nítorí gbogbo orí ti bùpa tán, àárín orí dàbí ìsàlẹ̀ ìṣàsun ọbẹ̀, ó ń dankoro. Nígbà tí ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ, ó ní
2: gbogbo ẹ̀yọ Májèdùbúlẹ̀, mo kí o nílé, mo sì kí àlejò. mo ki o so le be na ni mo ki a je le mo ki baba lawo mo si ki a daun se o mo ki olowo mo si ki talaka mo ki eni tori je o mo ki eyin te ri je na mo ki eyin gbagbo mo ki yin gbogbo eyin male o mo ti ki yin gbogbo eyin aborisa mo ki yin porogodo e wo yin
0: onaka si aditu ati iyan ade
2: aditu olodumare gbe iyan ade niyawo won bara mu tabi won o bara mu
0: gbogbo eniyan dahun won ni
3: won bara mu
0: obi won le keji won dahun o tu bi won le keta won tu dahun bakana leyin yi o wa n ba oro re lo oni
2: o da ba won kindo ma bara mi bo mo fe lati ran yin leti o gege bi asa wa pe lojo meje loni laju tu ataya re yo wa sin ti wo dupe lo wa ara oro atara aye mo fe ke wa lojo na o be ti wa loni ke wa ba tonko taya yi si ajoyo igbesi aye tuntun wa
0: ninu gbogbo nkan ti o wa ni odi aye ko si eyi to daju saka ju ere ese lo bi enikan ba nse ibi o go ni nitori ibagbon ohun ba mo pe ibi nbo wa bi ibi leun lowo bi eniyan se ore sugbon ti elomiran pe ni ibi ki o ma se binu nitori rere nbo wa fi oju han lojo kan gbangba itan ti won so yi yo tubo la oro ti mo so yi ye gbogbo yin daada oba kan wa ni aye atijo ti oruko re nje okonko lojo abe ni ki a wi pe oba lowo ki a wi pe oba lokiki ki a wi pe oba lola ki a wi pe oba lagbara ki a si wi pe oba bimo alaye luwa okonko ko ni akawe obimo titi awon omo re ko ma ra won mo won fe ara won oni ile titi o ra gbogbo ile ti nbe ni odidi ilu kan patapata edegbe fa ilu lo nsin on nikan lasigba lododun oba wa lara okonko be ni bi owo ti wa ti igberu ko ti po to na ni ola wa fun awon obirin re bi won ti po to ni okunrin kokunrin ko gbudo pade won loju ona eni ti o ba pade obirin okonko pepa loju kan were were ni ko sisi bi obirin ti po to ki oko ma ni ayo kan oba okonko ni ayo okan ninu awon iyawo re tutun ti o sese fe wole si ni oruko re nje esanbo o feran obirin na pupo ko si le fi ife re pamo loju enikeni eleyi ko le dun ma awon yoku ninu rara ati paapa olori gbogbo won ti o je iyale pataki o wa se oba lo si idale kan igba ti iyale re agba patapata si wa nkan ti o ma se ti ko ri o lo wo ogun kan ki kuku se wi pe ogun yi le pa eniyan ni sugbon bi o ba le kan enikan lenu ki oluwa re sun lo were were ni ki o si to ji yo pe gan bayi lo si se ti o fi ri esanbo ayo oba mu se won ni olori gbogbo awon aya oba gbogbo won lo si ma nbowo olori fun o ni gbogbo won ma pe ni iya o be esanbo ati awon iyawo re miran won joko won sire ni lo ba ke si esanbo oni
4: esan temi o esanbo mo fe ri o fi awon alakori won yi sile ka wa sere ti wa lo o
0: esanbo ba tele won rin lati oju ile de oju ile lati iloro de iloro igba ti o se won de ile iya yi won de ibe tai de ibe lo bere ti o ni
4: ki lo ma je san
0: oni to na fesin oni
4: mo yo iya mi ni oko ni to be wo rara
0: oni to na tu fesin
4: e ma se eyan nu iya mi
0: obirin yi ko ma ti le bere mo o yi wole ni o bu obe o gbe fun esan bo oni
4: to eleyi la kukuku po ko le yo ni mo si ni eran ni le daada o
0: ko ni sise ko lai se esan bo to obe la sugbon obe mai ti de inu re tan ti orun fi mu esan lo wiri wiri iya yi ti gbogbo awon iranse inu afin ti o ti gbekele daada ti o si ti fun ni abetele sile oni ki won fi aso ati eni di esan bo ki won gbe si inu apoti nla kan ti o ti kan sile de ti o gba oni torun daada ati pe bi ile ba ti jajasu ki won gbe lo si eyin odi ilu ni bi ti won se ogunlogo iboji sile si awon iboji yi wa fun awon iranse oba bi ile ni won si sese gbogbo won won agbe ihun nla won si fi cement se inu re won wa gbe ilekun si lori won de mole eniyan si le si ilekun yi ni igba ku igba ki o wo inu iboji bi o ba fe iboji won yi po to be to je pe ibi ti won gba to odidi lo kan daada nitori afi bi a ba pe gan oba nla ni oba okonko bi o ti ni iyawo rebete ni o ni iranse rebete sugbon iranse oba ni won gbodo sin si eyin ilu afin ni won sin gbogbo ayaba si sugbon iru iboji ti o ni ilekun yi ni won sin ayaba si to be ti o je pe enikeni le wo inu iboji ni igba ki igba ti o ba fe Nje kini esan bo wa se fun iyale agba patapata bayi ti won fi se be ti won fi gbe lo si iboji iyoku yo ma tun dijo mejo nu o kini nkan gan ti yo sele si arabirin yi leyin ore yin e se je ka ma tesi waju nigba to ba dijo mejo ninu we aditu olodumare lati owo alagbadi ofagunwa loruko eni keje mi ta jo metoto ni wa se ti gbo yin adegboyega alani oni emi adewale abdurrahman oni mo fin kiyin ku isimi oni ese tun ku mura ise tola a tun ma bara wa pade nigba ti yo ba dijo mejo lori eto ede yoruba larinrin odigba

0: mímọ́.
1: Is ye shall be holy.
0: Bíbélì wípé.
1: Bible says.
0: Ẹ jẹ́ mímọ́.
1: Be ye holy.
0: Bí bàbá wa ti ń bẹ ní ọ̀run ti jẹ́ mímọ́.
1: As our heavenly father is
2: holy. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́.
0: Yes.
2: Bẹ́ẹ̀ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́ nínú ìwà yín
0: gbogbo. Yes.
2: Nítorí a ti kọ́ pé.
0: Torí a ti kọ́ pé.
2: Ẹ jẹ́ mímọ́.
0: Ẹ jẹ́ mímọ́.
2: Nítorí tí ẹ̀mí jẹ́ mímọ́.
0: Thank you. Now.
1: Báyìí.
0: Mo wá ń lọ síbi tí mò ń lọ báyìí.
1: I'm now going to my destination.
0: Ìgbésí àbámilá gbé láti àárọ̀ yìí.
1: A strange step shall be taken from this morning.
0: Ìpànìyàn nínú ìjọ ó tó gẹ̀.
1: Killings in the church is enough.
0: Ìtajà àwọn kìrìsìtẹ́nì sílẹ̀ ó tó gẹ̀ báyìí.
1: Shedding of the blood of Christians is enough.
0: Tí n bá ń dá tí n bá kánú wọn ní àkókò yìí.
1: Should I keep quiet this time around?
0: Mi ò fẹ́ kí ẹ jẹ. Ẹnikẹ́ni kọ́ wà lọ́rùn mi.
1: I don't want the blood of anyone to be on my neck.
0: Tí n bá ló gbogbo ẹ̀bùn àti ipa àti agbára àti àṣẹ tó fún mi.
1: If I don't use all the gift, power and authority you have given me.
0: Mi ò tí ì kọjú òṣùwọ̀n nìyẹn.
1: And it means I'm not made up to stand.
0: I want to give you a master key.
1: Ọlọ́sìn fún mi ní kọ́kọ́rọ́ olórí kọ́kọ́rọ́.
0: I want to give you a master key.
1: Mo fẹ́ fún yín ní olórí kọ́kọ́rọ́.
0: Kọ́kọ́rọ́ ọ̀hún.
1: This key.
0: Ìwé Filipi orí kejì ẹsẹ̀ kẹsàn-án.
1: Philippians 2:9.
0: Ó ti sọ nípa rẹ̀.
1: He had said something about
2: me. Nítorí náà.
0: Torí náà.
2: Ọlọ́run pẹ̀lú sì ti gbé ga gidigidi.
0: Yes.
2: Ó sì fi orúkọ kan fún tí ó borí gbogbo orúkọ. Pẹ̀lú orúkọ Jésù.
0: Yes.
2: Ní kí gbogbo ẹkún kí ó máa kúnlẹ̀.
0: Ó tó ó ti fi orúkọ kan.
1: He has given me a name.
0: Eléyìí tí ó dá mi lójú.
1: The one I'm sure of.
0: Gbogbo ẹkún gbọ́dọ̀ wọlé.
1: All needs must bow.
0: Àwọn tó ń bẹ ní òfurufú.
1: Those in the firmament.
0: Bí ẹnìkan bá gbàgbára ní òfurufú.
1: If anyone took power from this firmament.
0: Orílẹ̀-èdè tó wù kan ti wá.
1: Whatever.

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: On your track, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà. 88.9 FM. O ti gba po kini. O siwaju awon egbe ntele leyin.

0: ẹni olólùfẹ́ wa níbi kíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ọpọ́n ṣẹ́ tó ti sún, yíyálà ọfẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí wọ́n ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi, Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola. Ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
1: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbó abayin tí a mọ̀ sí CDCare. CDCare. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, laptop ni o, mattress ni o, kettle pot ni o,
0: gas ni o,
1: bẹ́ẹ̀ fẹ́ ra àga ó wà nbẹ̀, bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà nbẹ̀, tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà kí wọ́n lọ wò pé èlò ni wọ́n ń ta
0: àwọn
1: ẹni tí wọn lọ wò kó tó di pé wọn ò wá ní àǹfààní pé ọjà jẹ mọ sanwó kínní ní ọdọ wa. Àǹfààní sì wà fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tari pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọn fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
0: Ogójì ọ̀sẹ̀
1: láti máa sanwó.
0: Mo fẹ́ bí n pè ṣé wọn kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọn wàá gbé ọjà wọn àmọ́ san yòókù díẹ̀díẹ̀ báwo wọn ṣe.
1: Ẹ ṣeun olótú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú làá mọ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ fi ní àǹfààní láti mọ san yòókù. Fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó yòókù ní oṣù míì táàbọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì, tán bá ti san tán a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á mọ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
0: Kí ni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn?
1: Ẹ ṣeun olótú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tí ó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
0: eléyìí
1: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
0: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
1: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílàpẹ́ ta kan sọ fún àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ́ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
0: Níbo ni ọ́fíìsì yín?
2: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station, formerly Tota, opposite Factory Pharmacy, Oluwatuyi Quarters, Akure, Ondo State.
1: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olótú.
3: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 07074542995. Lẹ́ẹ̀kan sí 07074542995.
1: Ẹ ṣeun olótú.
0: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tí ẹ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
4: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
5: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì sí wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
4: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
5: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
4: CDCare, CDCARE, Application Asiriola ni. Níbi tó ti ra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget, electronics, tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́, kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bára fódìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
5: Irọ́ ni o.
4: Òótọ́ tọ́ hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti ra wọn. Kódà iPhone tó wò lọ́wọ́ mi yìí, mi sanwó rẹ̀ tán.
5: O sì rírú èyí, o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
4: Ìwọ ló béèrè. Ṣùgbọ́n ní báyìí, tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù. Ràǹtò nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa CD.

0: àmórí wáyé lorúkọ tá a pè fá. Àmú wà gẹ̀sọ̀ lorúkọ tá a pè yan ọ̀pẹ. Ọ̀gbágbá tìrìgbà tó forí mọ́lẹ̀ nímọ̀ràn Èkú lorúkọ tá a pè yín ìyami ẹlẹ́yẹ.
1: Ayé tótó, ayé tótó, ayé máa dé.
0: Ẹ̀yin lẹ dá mi lọ́sùn tẹ tẹ̀mí fátẹ ní kí n mú iṣẹ́ àròyìn yàn láàyò. Ẹ wá níta ní ń bá mi ṣẹjọ́ ẹjọ́ mi àrí ni.
1: Ó yé mi, ayé tótó, ayé tótó, ayé máa lé.
0: Ẹjọ́ mi àrí ni nǹkan àìsàn ìjàre ẹ káàlẹ́ o. Àmìlú títí ètò yìí tún ti gorí atẹ́gùn. Onílé yìí ẹ sọ fún onílé kejì wípé tó tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ti gorí agbágbé o. Ìkànnì Adabaláwa ẹ ní ìlárámọ̀ kẹ́nílùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Mo kí ní dùrùn àwísí, mo kí ní dùrùn àwísẹ̀. Mo kí lọ́kìkì tí mẹ́yìn erin fún. Gbogbo ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Edo, ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Kogi mo kí yín o. Mo kí ní Dógùn torí gbogbo àwọn ìpínlẹ̀ tí mò ń dákọ̀ yìí ni wọ́n ti ń gbọ́ àdàbà.
1: Láti fọmọ ẹsẹ̀ ṣọ́.
0: Lórúkọ àwọn aláṣẹ ìkànnì àti gbogbo àyẹ̀tá àjọ iṣẹ́ pọ̀ lálẹ́.

0: ni ọjọ́ Sunday, ọjọ́ kẹrẹlá oṣù kẹfà ọdún 2026. Lorúkọ nígbàwọ́ ètò yìí àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ bàbá òkè ogun. Nàmbà 4 dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School Lákùrẹ́ ń bí lọ ọ́fíìsì wọn. Bàbá òkè ogun ọ̀lọ́ ọ́fíìsì lọ́nà méjì ju nàmbà 4 dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School Lákùrẹ́. Ẹba ọdọ ọfíìsì wọn tẹ níwọ sí nlẹ àjẹ pé wọn lọ sókè ogun lọ nílùú sẹyìn oro ọmọ ẹbẹ dí láti lọ wá ewé àti egbò sẹmọ páwọn yẹn wa lókè ogun lọhùn ọlọrun fẹwé àti egbò jíǹkì wọn ọdẹ sì ni wọn àwọn ni fúnra wọn wọn kọ àdá àtọkọ àtàwọn ọmọ wọn wọn gbanú gbogbanú jù láti lọ já ojúlówó ewé àti kọǹfàmù egbò láti wàá máa fi sí ọmọ èèyàn lóore Lákùrẹ́ ńbí. Bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ kò sáré olè bàbá òkè ogun bàbá sọ pàrọ̀ olè lẹ́hún wọn fẹ́ gba òní o.
1: Ayé tótó ayé tótó ayé ma.
0: Bàbá òkè ogun tẹ́mi sọ yìí àgbàlagbà ọdẹ kó tó do oníṣègùn ìbílẹ̀ ọ mọ̀ ń pe ewé àtẹ̀gùn débi ká tí nǹkan tó bá pe ewé làárọ̀ ajẹ́ bí mọ̀nẹ́wà kó tó dalẹ̀. Kájí láàárọ̀ ká ti mẹ́sẹ̀ lélẹ̀ ó káṣà ọmọ kẹni gógó ìpa ewé àtẹ̀gbò ká. Bẹ́ẹ̀ yẹn gidi ọmọkùnrin gidi bá jí láàárọ̀ gbogbo ara náà bá jí tí gbogbo ẹ̀ ọ̀nà ró wọ́n ni. Bàbá àdìpọ̀ ojí ọdẹnu kọlẹ̀ tàbí pé o gbẹ́sẹ̀ lélẹ̀ ẹsẹ̀ ò ṣeé gbé lélẹ̀ dáadáa wò ó nǹkan ti ń ṣe ọ́ nù o. Kẹ́yìn ó sùn lálẹ́ kó tó di láàárọ̀ kó tọ̀ bí ẹ̀mẹ́fà ẹ̀mẹ́jì kó sẹ̀yọ́ lẹ́ẹ̀mẹ́fà àtẹ̀mẹ́jì kò dá àpọ̀jù ẹ̀yọ́ igbókun lára èèyàn ni. Bẹ́ẹ̀ lómiì bá rìnrìn àrìn pé bèèyàn mọ mí hẹlẹhẹlẹ ní àláfíà rẹ ti di fíafẹ́ ìpa ewé àtẹ̀gbò ká o. Ìṣọ̀lá Akẹ́rẹ̀mí Olékinkà ló kọ mi wẹ̀ káàbọ̀ sórí ètò yìí. Nàmbà tẹ lé pé àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ bàbá òkè ogun sí 08024913669 ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin àtọkùnrin mi ti ṣègbéyàwó tẹ́jẹ́ lọ́kọláya ọjọ́ ti pẹ́ wọn òrèrè ìgbéyàwó ayé ti ń pẹlú mí-ín lágà oyin ṣàgàn ìdádúró lóní ṣùgbọ́n tó wá fàdádúró òun ni bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ ni wọ́n lo ewé àtẹ̀gbò láti ṣe àwòtán àti àmúkúrò rẹ̀ lọ́lẹ̀ ayọ̀ ọba sọnú ìwọ náà ó dọ̀lọ́mọláyé ọ̀pọ̀lọpọ̀ ló kàwé wọn ò ní ríṣẹ́ bọ́mọ mí-ín ṣe rẹwà tó spiritual problem ń tẹ́ lómi ìbóṣe rẹwà tó kò sì ní lọ́kọ́ má bá ti làmọ́lẹ̀ tàbí gẹ́gẹ́ ni wọ́n gbé jù ú lẹ̀ ni kẹ́yìn ọ́pà tẹ́kọ́ mọ́ tà má jẹ̀mọ́ ọlọ́run kọ́ nínú ayé rẹ̀ ayé ní ṣe bí èèyàn ní ń ṣèkà ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn kí n gbọ́ ìpolongo wọn mò ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
2: Bàbá òkè ogun ògbólógbó àgbà ọdẹ abàgọ tí ẹ mi lọ wá dàgbà jìnnì oníṣègùn ìbílẹ̀ tó ń lo ewé àtẹgbò fi sọ ọmọ adarí hunu lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo bí kẹdọ̀ máa mú àmúgbó rere kábàánì bẹ́ẹ̀ lọ́n lórí àwọn ojú ọlọ́run ni ayé pọn omi burúkú sí nínú kókò ẹlẹ́nà máa ń kọ́ni lójú. Bàbá òkè ogun àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtẹgbò. Bàbá òkè ogun lẹni náà àgọ́ ọdẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe ọdẹ ìjùsà pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ wọn náà gbéra ńlẹ̀ mọ́tàgúlú túkú. Bàbá òkè ogun àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ ń tọ́lọ̀ àǹfààní wà fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
3: tẹlifọ̀nù. 08024913669.
2: Bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08024913669 08024913669. 24, 91, 36, 69. Alafia la woni di fia fia.
1: Emi, aye toto, aye toto, aye male.
0: On ti mo nfon lena tabi ti mo nna lefon ni pe igbese aye to wa. Ogbado gbe ni gbe alafia ni. Se kwa aye to wa e so ro pe ma je mo Olorun ninu aye re nu oro ori be o.
4: Ti o ba sori eni.
0: Eledumare lo seda ewe lo seda ebo boya le mo porilede India topolopo mo Nigeria ti lo gba tojun ewe atebo ni won lo nbe awala lewe la lebo awale ledumare da fun la ma baba ba wa lo to fi ntuba to ntu se adupa o peru agbala gbode onisegun bile baba oke ogun si tunku ti moju to ewe atebo ti si nlo ti si ndaun ene ko so to ku laye la ko ti samule we ategbo baba oke ogun agbala gbode onisegun bile ni
1: aye toto
0: kini si oto ka ko soro to wa ro pa yan mo ti e yato oro ori be o nitori po ya mugo to duo loju kan na ni o boya lo ma pele aye ta wa awa sare je nbe awa la kaka ni kilo de tu wa dabi o me edegun to duo loju kan na baba ati ya to belo mi lo ti sare fo me o ti gbianju gba ti wo wa ri baba ati ya ti o gbianju fo kilo de to wa duo tetere ere ajo ti baba ati ya elomi ti rin fun lo je koro ti o ma dayo o kan ta isi ndo o lu o si ndaun nfa isi ntora won iwo na wa gbe eju sare ntori omo o tori pe omo lo la eni boya ti mo so oye ane baba ati ya elomi lo ti gbianju follow me iru ene re na wa gboro sare to mo sugbon iwo to wa ri baba ati ya gbianju fun o kilore to wa du to tere wa wa ni ku eyin ti ewe le beso opolopo to wa loke te ba bi o le re pe bo ni won se rin te ba kalaye ti won ro iwo na o mo pe ko ye ke yin o duro tetere odun 2026 lati ba denu osu kefa eh opolopo lati osu kini da ko opolopo ni won ti lati won ti lu ba se ni lu le to yi awon eyan gbe nkan rere se kilo de ti won na duro tetere awon po yi loju kan na bi aga baba ti won ma lo ngba kan tori pa oja ni oja tori pe ma sun eh ma ti sun ko ni sun o number 4 dudu yemele opposite o emekun grammar school lakure nbi ni baba oke ogun agbalagba ode onisegun bile wa ewe ategbo nda lohun bi ka si nkan ni nlo to fi tuba to ntu se opolopo ti ndupe lo baba oke ogun baba oke ogun ani eledumare ni e ma fope fun tori pe o ni nba won si se ma pode ni le yoruba won ma gbo lopolopo agbalagba ode to wa ni odediran ni won iwo na ma so soju kan na o foro ara re lo koro re o le dayo ni o boya lo ma paye kalaseti ku se ni to ba lu ti odun aye oni ki won o
4: aye
0: yago fere si ana ni won na fi gbodo wa ni number 1 number to le pe baba oke ogun agbalagba ode onisegun obile si e je kin yonda ele kan si opolopo kunre mi to ba dasiko yi pe ko wonu iyewu ti ololufe re pe ko pa itumeje to de pa loko yo wa soro e di storyteller itani o ma so han baba wo lo wa takin tola ti won ja eh aka lo dija si laarin eh itani o ma so nta loko bobo ko ba o olole gbogbo igba bere lokun soro igba bere lokun la so abi ko bo eh tibi
1: ife so daye
4: baba la gore mi ofisi tun ara re
1: aye yi
0: o ara re ti o gbe kankan mo wule ko kemeka sinu ewe ategbo eh yo se awutan fun o number to le pe baba oke ogun agbalagba ode onisegun bile 080-24-91-36-69 Ejen doke long King Boy Pulungu wan Bo un pada abo Eko ukale
5: Kawa mashi fai sumo wa miya iwa Kawa lala fia Inye lukare o de baba oki ogun
2: ogbologbo agba ode abago ti emi
5: to wa dago jimi onisegun ibile
2: to nbe wi ategbo fi so ma dari hunun lore fi tu won kale kuro ninu ogun aye gbogbo
5: bi kedo ma mu abugo rere
2: ka ba ni belon lori awon oju olorun ni aye pon omi buruku si ninu
5: koko elena ma ko ni loju
2: baba oki ogun
5: agboje onisegun ibile yi ni okan si pelu alaafia pipe latare wi ategbo
2: baba oki ogun leni na
5: agode ni baba to degbo titi sawo bolu gbose
2: o de ju sa
5: pade olubike josi lo fin singbere ori re fun teru tomo
2: won na gbera nle
5: maka gulutuku
2: baba oki ogun
5: agbode onisegun ibile ni omo tolo
2: anfani wa feyin te ba fe foju ni ju pelu won ni ilu akure
6: telefone 08 24 91 36 69
5: baba oki ogun
2: agbalagbo ode onisegun ibile to gbo na jajaja
3: mo ki gbogbo eti to n gbo mi gbogbo owo to ba fe ri mi gbogbo ona to ba gbawo ilu akure ma bo wa si number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni ilu akure ero bani soro mi re 08 24 91 36 69 08 24 91 36 69
6: alaafia ara wo ni di fiafia.

0: Nigeria isele ta le o nitori ijoba akoko to ra tin woju ago ojo tin lo akokore kan be bayo oni yawo meji akobi re lokunrin wale loruko e ise break layer ni bayo nsi sugbon wale to je akobe ise bread lo nsi awon master baker olohun ke wale bo se nnaga ni rimu baba lu ni yo iya e ni yawo leyin o se bima bola n se gbe wale ga lo na n se toju iya e ati baba e ati yawo to wa leyin iya e ati gbogbo omo ebi omo Nigeria koda wale ti ran baba e lo si Mecca lodun to koja awon to n kiri burede fun wale olorun lo mo yi won tori pe oko bi ogbon ni wale fi n kiri burede mo fo ko bo burede lasire la kure nbe okara ti wale ni nta to ra fawon e ti won deliver fun to 300 ki wa ni to sele te fin lanfani ati gbo isele Lategun omo Nigeria la bi o ni kangun so de ni ko kan wa tin gbo mi gbe to tini e wa du o ene ti o ni gba teni ko ge ori re fun ko ni gba ti e o wale se nti pa re ka laarin ebi omo Nigeria en kaka lo sele si wale o awon ore ebi le re pe wale kini ti sele oni o si nkan kan okada ti wale ra fawo eyan bi kan pe o le jayi gba elomi gbe me sa lo isoro de wale na nta okada bi 300 wale taku mewa oko tin kiri bread fun wale to je po lo ni o le 30 oko ku eyo kan koda ile ise bread ti wale ni kakiri pele ondo ati pele ekiti o le ni mesan gbogbo e lo ti fold up o awon Nigeria e wa ja bere pe kini to sele en to sele ni wipe wale o tete jewo isoro ti wole ti wale o e gba ti soro de ti wale o le dabukata ara re gbo de bi pe yo gbo telomi lo wa la fun baba e ni wale ki lo nwo lo je amo en be ni baba e ti na se bo ta o pe oju oni o le oni jagba kon ma se loju biri gba ta jade le ko ni baba so fun won omo Nigeria en be ni ti joye wi pe ah kile hun o nínú ẹbí yìí ni wọn ti ń da wálé láàmú kọ́dà wọn jẹ oyè pé ìyàwó ìyá ìyá rẹ ìyá kejì ẹ ni bàtọ náà ó sì sọ ọmọ Nàìjíríà ó ní kí lórí tí ọjọ́ mo hun lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ ẹ̀gbọ́ sẹ́ǹtì ọ̀gbà tẹni sí ọ̀gbà tẹni bí o ń gbọ́ bùkátà lórí wọn ń tọ́jú wọn o ìyàwó ìyá ẹ sàdíà ó ní kí lórí tí ọjọ́ máa tó lọ́lọ́run gbé gàbáhùn níbẹ̀ ló ti sán wálé ndí o tí wàhálà ti dé o ohun tí ẹni wọn ṣe wọn ní ká lọ pè wá wọn fi gbólóhùn àgbà bá sọrọ àti tí wọn ní kàálẹ kókó ń ṣe táàyè ọgbà wá láti kà lórí Àtẹ̀gùn wọn fi gbólóhùn yóò bá bá sọrọ ó ní ẹsẹ̀ ń jẹ́jẹ́ nǹkan báyìí kí báyìí ni wọ́n ṣe o ọmọ Nàìjíríà wọn gbìyànjú ẹ̀ bá a ti ń ṣètò ẹ nígbà tí olúwa dá èkó lọ àwọn ọmọ sí òní padà ẹsẹ̀ ló dàbí àlá bàbá òkè ogun àdúpẹ́ o ọlọ́run ti ń bá yẹn ṣe èyí tẹ́ ẹ dè tọ́lọ́run bá yẹn dè tẹ́ ẹ tó tọ́lọ́run bá yẹn ọlọ́run ò ní kọ̀ fún yín o ọ̀pọ̀lọpọ̀ ti ń dúpẹ́ lọ́wọ́ yín bàbá ní ẹ dúpẹ́ lọ́dọ̀ elédùmarè ni pé elédùmarè ní í ṣe èkó lọ wálé ti ń padà o tí kì í bá wá ṣe pé bàbá wálé ọjẹ́ àgbà tọ́jọ́ ọmọ yorùbá rí pé áá olè ò ní tẹ àgbà kọ́mọ́sẹ̀ lójú fìrí tó jáde sọ̀rọ̀ ẹ̀ omi ìṣòro ìbá gbé wálé lọ ọ̀pọ̀lọpọ̀ náà lọ́wọ́ àánú ìṣòro bẹ́ẹ̀ tó dákẹ́ mọ́ tiẹ̀ ni mo fi ń sọ fún ọ wípé má fọ̀rọ̀ ara ẹ̀ játa o tí n tí ì ṣẹlẹ̀ sí ọ tẹ́lẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí ọ ọmọ pa ayé ti débẹ̀ nu ayé ní ṣe bí èyàn ní ṣe ká o bíbélì ni gbogbo tẹ́lẹ̀ dùmarè dáadáa ni ìṣẹ̀lẹ̀ ta lé òní rèé ọmọ Nàìjíríà àṣekáṣe dáadáa sí ni ẹni tí ò ní gba tẹni ò ní gba tẹni bí wálé ṣe gbìyànjú tó tó kẹ́ bí mara tó tọ́tọ́jú gbogbo wọn àtìyá àtìyálé ìyá ẹ̀ tọ́jẹ́ ìyálé àtìyàwó lẹ́yìn ẹ̀ àti bàbá ẹ̀ àti gbogbo àwọn àbúrò ẹbí ṣe dáadáa sí wọn tó inú sì ń bíyàwó wípé kí ló dé tí ọjọ́ máa tó ń lọ lọ́hùn gbé lọ́wọ́ sókè bàbá mi a sì máa sọ̀rọ̀ kan pé bá ọgbádìí ẹ̀gùn iye tí ó yè ní òkùnkùn yé ẹ nígbàgbọ́ nù tọ́lọ́hún ó ṣe bàbá òkè ogun àdúpẹ́ o. Eledumare ti n ba yin tu eyi te tu Eledumare ti n ba yin de yi te de ko ne pada leyin yin o adupe lo yin lopo lopo isele ta le oni ki ba ti ja sayo bọlọrun se nlo yin fọpọ lopo eyan yo tun bo ma lo e lo mo fi so fun o wi pe ma da kan male mo wo sun odaran tin ti isele se o tele ba ti sele ti mo paye ti debe ni tete gbe igbesi ologbo o number tele pe baba oke ogun agbalagbo de onisegun obile 080 94 96 69 08 024 91 36 69 08 024 91 36 69 ìṣẹ̀lẹ̀ ta lé òní nù nọ́mbà tẹ́ fi dá sí tò tẹ́ fi bá mi sọ̀rọ̀ tàbí ẹni ṣe tẹ́ fẹ́ bẹ̀ mí bóyá wẹ́ẹ̀bù sí ló dé àríyá yín tẹ́ fẹ́ ṣeun ó péré tẹ mò ń gbà 070-39-58-26-07 070-39-58-26-07 070-39-58-26-07 mo kí gbogbo yín tẹ láǹfààní àti gbọ́ mi gbéte o tèní èmi ni màámà wà yín náà láàmà bá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nípínlẹ̀ Edo nípínlẹ̀ Ogun nípínlẹ̀ Èkìtì nípínlẹ̀ Kogi àti ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Ondo tá a wà àti ìpínlẹ̀ Ọ̀ṣun torí ìpè tí mo máa ń gbà ẹ̀rù a máa bà mí wípé sẹ́bẹ̀ láyé ń gbọ́ mi tó ni torí pé wà ń bẹ̀rù lèmi náà ṣe wà ń bí o ọlọ́run má jẹ́ ń dọra mi lójú ìṣọ̀lá kẹ́rẹ̀ mi ó lé kíkà lóko mi a tún pàdé tó bá dọjọ́ mẹ́jọ ẹ̀yin ò ní kú èmi náà ò ní kú a jọ fa ẹ̀kú dẹ́gbẹ̀rẹ̀ lágbára aláwòrán bí kárí aláyọ̀ ká pàdé ní rí ká má dùn lódì lẹ́yìn ara wa ó di ọjọ́ mẹ́jọ.
1: Ó dé bàbá òkè ògùn ògbólógbò àgbà ọdẹ abàgọ tí ẹ mi lọ́wọ́ adágọ̀ jìnnì oníṣègùn ìbílẹ̀ tó ń lo ewé àtẹgbò fi sọ ọmọ adarí hunu lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo bí kẹ́dọ̀ máa mú àmúgbó rere kábàánì bẹ́lọ̀n lórí àwọn ojú ọlọ́run ni ayé pọn omi burúkú sí nínú kókò ẹlẹ́nà máa ń kọ́ni lójú bàbá òkè ògùn àgbọ̀jẹ̀ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtẹgbò bàbá òkè ògùn lẹni náà àgọ́dẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe ọdẹ ìjùsà pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ wọn náà gbéra ńlẹ̀ mọ́tàgúlú túkú bàbá òkè ògùn àgbọ̀jẹ̀ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ ń tọ́lọ̀ àǹfààní wà fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
2: tẹlifóònù 08 024 91 36 69
1: bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08 024 91 36 69 08 024 91 36 69 Àlàáfíà ara wo ni di fíafíà.
4: On your trap, set.
5: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
6: Ìjìmọ̀ ìlera àti ìmọ̀ ẹ̀rọ Ọ̀kẹ́ Ọ̀sanyìntólú College of Health Sciences and Technology ní ìlú Ìdó Èkìtì ń ṣe ìgbàwọlé fún àwọn akẹ́kọ̀ọ́ fún sáà 2026 àti 2027 fún community health extension worker, public health technician, pharmacy technician, medical laboratory technician, medical x-ray technician, dental technician, healthcare assistant medical, caregiver medical social worker, paramedics technology, health information management, nutrition àti dietetics. Akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ní ó kéré tán credit márùn-ún ní WAEC Nekota tàbí GC. Níjoko méjì ó pọ̀jù láti gba fọ́ọ̀mù ìdániwọlé. Ẹ kàn sí ọgbà iléèwé ní Ìdó Èkìtì tàbí lọ́dọ̀ àwọn aṣojú akákàkiri. Ẹ tún lè kàn sí ìtàkùn https://okeosanitolu.cht.edu.ng apply.php tàbí kí ẹ pè sórí ẹ̀rọ +234 912 147 2436 tàbí ẹ̀rọ WhatsApp +234 810 841 9279 email info@okeosanitolu.cht.edu.ng àwọn aláṣẹ ni olùkéde.
4: Alagba itu ki oro Olorun tin jade lotu lotu hour of truth waka truth ito ti beregede tin gbina ti lala tin wo dina ko tun sa itu baba itu the hour of truth waka truth ito ti jo first baptist church okedogbon wo ojojo sunday o ma ba le bage sori agbagbe adaba 88.9 fm agun mejo abo irole si agun mesan ale ojojo sunday ni o hour of truth waka truth ito bi ti Olorun tin lo iko ati iriju re Dr. Joshua Oladapo ati mama wa fun mi laye Oladapo lagun mejo abo si agun mesan e ma mi se nitori Olorun ma ran oro re se yin nitori pe o ran oro re si mu won larada fun adura ati imoran e pe lori 08037453962 oni irere Jesu ti ma de oluoba ni Sola baba ire o mo ba libality lu iye re ni o ma tuko eto na wakati

0: ọba lọ́wọ́ ẹlẹ́dùnmarè alápá ńlá tó sòlé àyérò ọlọ́run ọba mi a lè ṣe le wí ọba lánàá ọba lónìí ọba títí ayá ìnípẹ̀kun ìwọ ló dá tewétegbò fún ìlú ọmọ ènìyàn ìwọ ló dá òkè ìwọ ló dá ilẹ̀ ìwọ ló dá àpáta ìwọ ló dá ohun gbogbo tí ń bẹ nínú ayé kò wá sílé tó dá nínú ohun gbogbo wọ̀nyí tí ò ní ìdí kan pàtàkì tó fi dá wọn kábíyèsí ọlọ́run ọ̀run mo yàn ọ́ mo gbé ọ̀gá.
1: Ogun bílí afúnni ni wọ́n sọ pé lóyún abẹ́ láì ṣiṣẹ́ abẹ́ ewé ń jẹ́ ogun jẹ́.
0: Tọ́ ẹ kó wulẹ̀ làkàrà alẹ́ ẹ mọ́ rọra báyìí là kẹ́rọ tọ̀nà ẹ̀yìn èèyàn tí ń gbọ́ mi káàkiri lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lónìí mo ní ìròyìn ayọ̀ ńlá kan fún yín lónìí nítorí wípé ẹja ńlá ni ìwọ wá gbé orí ètò tá a wà náà la pè ní lágbo ewé àtegbò lágbo ewé àtegbò kò sọ́mọ yorùbá tàbí ọmọ orílẹ̀-èdè áfíríkà kan tí ò mọ tó ń pè ní ewé àtegbò àwọn tọ́lọ́run ọba mi fi fún gangan lọ́lọ́run ọba mi sọ ìmọ̀ yìí kalẹ̀ fún ìdí nìyí tí mo fi wá ṣe àwárí onímọ̀ ìjìnlẹ̀ àgbà òjèmí nínú lílo ewé àtegbò fún ìtọ́jú ọmọ ènìyàn mo gbé àgbà òjèmí ẹni tó mọ tì fún tẹ̀dọ̀ ewé àtegbò bí a ṣe fi ṣe ìwòsàn wá sórí ètò lénìí olùsèyí àṣàfẹ́ bàbá yorùbá lorúkọ tèmi o ẹni tí mo gbé wá lónìí ẹnu oníkan láti gbọ́pọ̀n bàbá ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ nàìjíríà.
2: Mo kí gbogbo àwọn aráàánú ilé tí wọ́n ń gbọ́ wa ní àkókò yìí níbikíbi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ wa. Orúkọ tèmi ni gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo yín mà sí bàbá Èkìtì.
0: Bàbá Èkìtì látún bàbá Èkìtì ló sì onírúurú àwọn sẹ́tọ́lọ́run ọba ti tọwọ́ yín ṣe nípa lílo ewé àtegbò bàbá bóò lorúkọ yẹn ṣe jẹ́ o bàbá Èkìtì ṣé ọmọ Èkìtì ni yín ni tán fi ń pè ní bàbá Èkìtì àbẹ́yìn lẹ bí gbogbo ẹni tó wà lẹ́kìtì.
2: Àwọn akọ́la bí gbogbo ẹni tó wà lẹ́kìtì ṣùgbọ́n ọmọ Èkìtì ẹ mọ̀ pé okùn ò ní gùn kó má níbi tó ti fà wá ibi tí ìran tiwa ti wá nìyẹn
0: Èkìtì. Ìdí nìyí tán fi ń pè ní
2: bàbá Èkìtì. Ẹyẹ méjì ò kì í jẹ́ di.
0: Ẹyẹ méjì ò kì í jẹ́ di.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣé kò ní bàjẹ́ fún yín bàbá. Bàbá Bókìkì ṣe ń kàn káàkiri àgbáyé ẹyin bàbá Èkìtì ni o bàbá rẹ̀ ni tó jẹ́ pé ó ní àìsàn ìlera alágbó ara rẹ̀. Wọ́n sàn sọ pé bàbá Èkìtì bàbá Èkìtì bàbá bóò lẹ ṣe ń ṣe ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
2: Ẹ ṣe olóòtú olúwa ló ń ṣe o kì í ṣe ma ènìyàn bẹ́ẹ̀ ni sà.
0: Bàbá bóò lẹ ṣe bẹ̀rẹ̀ ṣe ìṣègùn yìí.
2: Ẹ ṣe olóòtú tí n bá fẹ́ sọ màá ní ìpele méjì ló pín sí. Àjogúnbá wà ń bẹ̀.
0: Àjogúnbá wà ń bẹ̀.
2: Àbẹ́ẹ̀ ni àjẹmógún wà ń bẹ̀. Àjogúnbá ni wípé abanilé lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ń ṣe tábà náà sì fojú sí láti kékeré ni bí ẹgbẹ́ ègbò kẹ lọ sí ẹ lọ gún eléyìí ẹ lọ lọ eléyìí làwa náà fi mọ̀ kàlá fi mọ̀ méjì títí tó fi di ìbáraku ṣùgbọ́n níbi ti àjẹmógún bẹ̀ ni wípé akàwé kun yàtọ̀ sí normal circular education pé bíyà èèyàn ń lọ higher institution àtún lọ sí college of natural medicine tó wà ní kòfó àbáyọmí lẹkọọ láti lè ní ìmọ̀ kún ìmọ̀ nípa iṣẹ́ yìí ìdí tí bàbá Èkìtì fi yàtọ̀ díẹ̀
0: ni. Bàbá Èkìtì fi yàtọ̀
2: bẹ́ẹ̀ni.
0: Inú mi dùn níbi tẹ́ ẹ fà á lọ yìí èmi náà ti ní wọ́n bí lè rè béèrè lórí ẹ̀ wọ́n jẹ́ kó yẹ wà wípé láwọn universities wà pé wọ́n ti ń kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa lílo ewé àtegbò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́.
2: Bẹ́ẹ̀ni ó tiẹ̀ tayọ pé wọ́n ń kọ́ nìkan àwọn ọmọ míì gan tí wọ́n bá ṣe tán ní school wọn á nìkan lọ ṣe research nípa ewé kan nípa egbò kan irú wọn náà máa ń padà wá sọ̀dọ̀ wa pé wọ́n fẹ́ research wọ́n fẹ́ torí òun ni wọ́n fẹ́ fi ṣe project tí wọ́n fẹ́ submit.
0: Bàbá kí ni ìyàtọ̀ tó wà láàrin practical àti theory aspect lórí ìlò ewé àtegbò torí ẹ̀yìn ń practical láìsí ẹ̀ ní báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń rí ìdáǹdè.
2: Ẹ ṣe olóòtú ṣe mọ̀ pé practical ó rọ̀ mọ́ nǹkan àfojúrí ṣe mọ̀ pé nípa practical yìí ó jẹ́ nǹkan tó fojúrí tó farahàn gẹ́gẹ́ bí ẹni tó bá ní skin problem ẹlòmíì báyìí tó bá ṣe gbogbo ara kò lè ṣe ara lẹ̀ torí pé bí àwọ̀ ara ẹ̀ ṣe rí ẹlòmíì ó dàbí pé ó wọ ọ̀rá sínú ara ni so àwọn practical tó jẹ́ pé ó fojú hàn nìyẹn ṣùgbọ́n ìgbà tẹ́niyẹn bá wá tá a bá fún lóògùn tó orí para wà òkè ṣe ti rí i pé ó ti fi hàn wípé oògùn tó lò ó ba lára mu ngbà tí ènìyàn bá ní àìsàn kan tàbí míì tó bá dé nígbà tí a bá ní òkè báyìí ní nǹkan tí wàá lò lélẹ̀ tó sì lò tó rí bẹ́ẹ̀ ìyẹn ni practical aspect òun náà ti rí i pé kinní tó ń lò yìí ó mú ìlera bá ara òun.
0: Táwọn èèyàn bá fẹ́ pè yín ẹ bá ń ju nọ́mbà yín fún ọmọ nàìjíríà.
2: Nọ́mbà tí ẹ lè pè mí sí ni
3: 081-55-78-70-27 081-55-78-70-27
2: 78 7027 08155 78 7027. Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Àkúrẹ́ àti agbègbè ẹ̀, ẹ máa bọ̀ ní Ade Super Hotel along Oyemekun Road after Ilesha Garage. Ibẹ̀ la wà ní Àkúrẹ́, ibi tẹ́ ti máa rí bàbá Èkìtì nìyẹn. Then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ondo àti agbègbè ẹ̀, a wà ní House 8 Road 7 Pele Ondo City. Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Òkìtì Púpà àti agbègbè ẹ̀, kán máa bọ̀ ní Maryland Hotel, ibẹ̀ ni ọ́fíìsì wa wà. Ibẹ̀ ni ọ́fíìsì wa wà. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ọ̀rẹ́ àti agbègbè ẹ̀, wọ́n lè kàn sí wa ní Mandarin Resort ní òpópónà Òkìtì Púpà Road ní ìdojúkọ Mega School ní Ọ̀rẹ́, ibẹ̀ ni ọ́fíìsì wa wà. Màá tún pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08155 78 7027 08155 78 7027 08155 78 7027.
0: Bàbá, kó tó di pé n ó tẹ̀síwájú, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé wọ́n ti ń lo ewé àtegbò tẹ́lẹ̀tẹ́lẹ̀, lómìnà ni mo lò ó kò ṣiṣẹ́, kí ló lè fà á?
2: Ẹ ṣe olóòtú ṣẹ́rí tí a bá ní ká wò ó níbi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, àwọn oríṣiríṣi nǹkan ló ń fà á, ló lè fa kí ènìyàn ó máa lo oògùn. Yàtọ̀ sí pé ewé àtegbò even conventional drugs tó jẹ́ pé ó lè fa, ṣùgbọ́n torí àkókò wa lórí ètò, màá fẹnu bà á díẹ̀ díẹ̀ díẹ̀. Nǹkan àkọ́kọ́ ni wípé ọ̀tọ̀ ni kéèyàn ó ní ìmọ̀ nípa oògùn, pé egbògi báyìí ó lè wo irú àìsàn báyìí. Ọ̀tọ̀ wá ni pé kéèyàn ó tún ní ìmọ̀ nípa àìsàn tí egbògi yẹn ń wò. Ìkan méjì ni, tí èèyàn bá ní ìmọ̀ nípa oògùn yẹn nìkan, tí ò ní ìmọ̀ nípa àìsàn, tẹ́ bá ń fún ẹni tí irú àìsàn yẹn ń ṣe tó ń lò ó, á dàbíi pé ó fẹ́ lọ àìsàn yìí, ó tún fẹ́ padà wá, ó fẹ́ lọ, á wá wà lójú kan bẹ́ẹ̀. Ìkan nìyẹn. Àwọn àìsàn kan wà tó jẹ́ wípé communicable disease, àwọn kan wà tó jẹ́ pé non communicable disease. Àwọn non communicable disease yẹn máa ń wá láti ibi oúnjẹ tá a máa ń jẹ. So tó bá jẹ́ pé irú àìsàn bẹ́ẹ̀ ni, tí a wá ń tọ́jú ẹ̀, bóyá yálà rheumatism ni, arthritis ni, tó jẹ́ pé kò wà communicable, tí èèyàn wá ń lo oògùn fún irú àìsàn yẹn, ó yẹ kí ẹni tó bá ń fúnyàn ní oògùn fún irú àìsàn yẹn kó lè sọ fún wípé nǹkan báyìí má jẹ, nǹkan báyìí má jẹ, nǹkan. Ṣùgbọ́n tí ò bá wá mọ nǹkan tẹ́niyẹn ò ní jẹ, tó kàn gbójúlé oògùn nìkan, á wá di pé o àbíkú ó fẹ́ sọ lóògùn
0: deke.
2: Nǹkan nìyẹn. Ṣé rí èkejì ni wípé ìgbà míì ó lè má jẹ́ pé problem láti ọ̀dọ̀ ẹni tó ń fún ẹni yẹn lóògùn. Àwọn gangan aláìsàn yẹn ó lè má jẹ́ ẹni tó lóòótọ́, ó lè má sòótọ́ nípa nǹkan tó ń ṣe. Bẹ́ẹ̀ ni sà. So àwọn míì tó tún máa ń fa tí èèyàn máa ń lóògùn tó máa ń lóògùn tó jẹ́ wípé kò ní sí result specifically ni wípé ṣé máa ń sìn wọ́n ní ọbẹ̀ tó dùn owó ló pa, bí Yorùbá ṣe sọ nìyẹn. Ṣé wá rí bóyá ẹni tó wá tó máa wípé irú nǹkan tó ń da òun láàmú yìí, fún àpẹẹrẹ, wọ́n máa ra àdín, wọ́n máa ra oyin, wọ́n máa rọsàn wẹ́wẹ́, ó ní iye tó jẹ́ lọ́jà tẹ bá fẹ́ lọ rà. Ok, ẹ wá ti sọ fẹ́ni yẹn pé ẹgbẹ̀rún mẹ́ta ni ó máa ná ẹ, ò nígbà tá máa ra àdín tá máa ra gbogbo ẹ̀, òun wá fọkàn sí ẹgbẹ̀rún kan. Ṣé mọ̀ wípé dájú ṣáká ẹni yẹn gan náà kò lóòótọ́ pẹ̀lú ara ẹ̀, pẹ̀lú àìsàn tó ń dà á láàmú. So oríṣiríṣi nǹkan ló ń fà á. Ẹlòmíì náà tán bá ní kó má jele nígbà tí ẹni tó fún lóògùn bá ti sí ń bẹ̀, gbogbo ẹ̀ lábẹ̀rẹ̀ sí máa jẹ
0: lásọ wọn. Ẹ ṣe bàbá, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé èmi fúnra mi mo ti mọ̀ ń gbọ́ tewé àtegò lọ́tún lọ́sì mẹ́lẹ̀ bá máa sọ á ní ẹgbẹ́ àìṣedédé yín wá, rítọ̀ bá máa sọ ẹgbẹ́ àìsàn yín wá, oríṣiríṣi gbogbo wọn ló pọ̀ níta. Ẹ̀rọ á máa ti ẹ̀bà mí láti gbé anybody anyhow wá sórí afẹ́fẹ́ báyìí, ṣùgbọ́n torí bá a ṣe ń gbórúkọ yín àti báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ tó ń jẹ́rìí nípa yín la ṣe gbé yín wá. Kí ló ṣẹlẹ̀ nípa pé àwọn oníṣègùn ìbílẹ̀ tán wá ń pọ̀ sí?
2: Ẹ ṣe olóòtú, ṣé rí kò sí nǹkan tó burú níbẹ̀ o. Torí wípé tí ẹni tí ò bá kọ́ṣẹ́ carpenter ẹ lè rí kó lóde lọ sí ṣọ́ọ̀bù kó sọ pé òun fẹ́ máa ṣe carpentry, ẹni tí ò bá dẹ̀ kọ́ṣẹ́ tailor bákan náà kò lè déédé lọ sí ṣọ́ọ̀bù pé òun fẹ́ máa ṣe iṣẹ́ tailor, bákan náà ni ẹni tí ò bá kọ́ṣẹ́ mẹkáníìkì ẹ lè rí wípé kó déédé sí ṣọ́ọ̀bù pé òun fẹ́ máa ṣe mẹkáníìkì. So gbogbo àwọn èèyàn tí ẹ rí tó jáde tẹ ẹ ń gbọ́ lọ́tún tẹ ń gbọ́ lọ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, torí pé wọ́n ní ìmọ̀ nípa ẹ̀ ni, kì í ṣe pé bóyá àfojúdi àbí àsáwọ̀ àbí wọ́n kàn déédé gbégbá ẹ̀, ìmọ̀ kan wà nípa ẹ̀ tí wọ́n ní ni. Àti pé tẹ bá wo gbogbo oníṣègùn ìbílẹ̀, to wa lorile ede ba se nsoro lowo yi won o ti to iye ti university kan produce ni eyi e ni department tabi faculty kan so ko e kankan o mu o da be iyen ni iyen fi han wi pe awon eniyan n pada si orisun
0: ni si orisun
2: be ni aye le ma gba wa ni ta ba lo nu iwe mima ari awon wona to quotations te je pe o point to ri pe ewe ategbo yi
0: o da
2: ni ni lo be ni so
0: be ni baba kini ti yin fi yato ninu gbogbo awon to mo ti fun tedo ewe ategbo
2: e se olotu se re gege bi mo se so lekan yato si pe ajogun e nile atun ko eko kun se ri lara awon eko ta ko oni awon impartation that is oni awon ima to fun wa nipa aisan nipa ewe ategbo se ri eyan oni dodo ti wa ka dede ma kogun fun a ma ko sayewo fun ka le ma iroyin kan to fa elomi gan o le ma je pe ogun loro e need o le je pe ko kan ni time ati simi ni ko kan le je pe majele na ni ara won fi ma wa okay iyen lo be se wa ri ni some of the Africa country ani awon affiliated that is awon olubasepo ti won awon na nse ise abai to je pe a ma consult to je pe lawon igba mi ti abari awon nkan mi ta le ba won so aba won so to ba je kan send awon nkan mi si wa boya ni yala iwe kan ti won ri lohun ti o si nbi ni abi formation ta ba so pe formation apapo nkan te yan le lo fun aisan kan so gbogbo awon won yen ni o je ki our stand out to je ki ti baba ikiti ko yato so a ni dede fun yan ni ogun la je pe asayewo fun de atun lawon ti atun foro lo kin se imawa nikan atun lawon ta jo to je pe even outside Nigeria even within Nigeria to je pe atun jo un ko debate lori issue ti aba ni lowo
0: to baba mo ki yin eku atotonu latekan opolopo omo Nigeria na tin gbo wa bayi a le wa nile aye nbi keyin o mo ni orisidisi awon idojuko tawon eyan ba fe pe yin e ba nju number yin fo omo Nigeria
2: se olotu 08155787027 08155787027 08155787027 gbogbo eni to ba ngo wa ni akure ati agbegbe e ma bo ni Ade Super Hotel along Oyemekun Road after Ilesha Garage ibe la wa ni akure bi te ti ma ri baba ikiti niye den gbogbo eni to ba ngo wa ni Ondo ati agbegbe a wa ni House 8 Road 7 pele Ondo City
0: gbogbo eni to ba ngo wa ni Okiti Pupa ati agbegbe
2: kama bo ni Maryland Hotel ibe ni office ibe ni office wa
0: ibe office yin
2: wa ni gbogbo eni to ba ngo wa ni Ore ati agbegbe won le kan si wa ni Mandarin Resort ni opopona Okiti Pupa Road ni dojuko Mega School ni Ore ibe ni office
0: en gbeyanju lati pe wa wole sugbon mo fa suko yi so fun wa ko e ma wule pe wa wole bayi nitori arojo muso lokun eyen sa ri pe ri number baba ko e pe won gbo beere te ba ni lokun e la nfani lati beere lowo won
2: e se ri idakole ya isan okunrin ni oni oloyinbo ma npe ni male dysfunction that is inability of man to perform his responsibility in the house. So, and forgetting that this is the only responsibility that be endowed on man naturally, that cannot be transferred to any other person. That is, te ye pe ise ti okunrin o le fina eni kaka natural responsibility okunrin ni. Se wa ri okunrin to ba ti wa fail to ti kuna ninu eleyi o ti kuna ni gbogbo that is okunrin ti o le se ojuse deede pelu iyawo e ninu ile nkan to nje idakole niyan.
0: Ko de salagba ko salagba se
2: ara
0: oda na baba idakole yi ki lo ma nfa
2: e se olotu awon nkan to nfa po fun anfani awon to ngbo wa se ri okunrin to ba ni jedijedi a ma ni idakole yato si yen olotu se ri okunrin to ba je pe o ni infection kan tabi mi lara to je pe ko moju to dada a je ko ni idakole ta nso be ni sa se wa ri yato si yen stress ma nfa be ni sa old age ma nfa over anxiety ma nfa opolopo nkan lo ma nfa idi niyan to je pe te yan ba koko dodo ti wa ayewu la wa ma ko se ta koko carry out analysis lati le ma nkan to fa ohun ni awa fi re result tori ti to iru e ba se taye to ba se kainde nkan to fa ta awon mejeji le yato
0: si ra
2: be ni sa
0: e se baba kini awon apere te yan mo ri ti dakole ba nbo tabi ti idakole ba ti wa lara yin
2: o po o se wa re ti okunrin to ba ni idakole sa akoko re wo pe o ma ma se network failure be ni sa ti won ba so pe network failure a wo ri te ma te ba wo ri phone o le network ile wa ti call ba fe wole bayi te ba ni ke gbe a kan ja wa le ni iru okunrin to ba wa ni po be o ti ma yi awon eyan wa ba se nso bayi idakole lo n ba fira se ri yen lo be sa awon okunrin mi ma wa to je pe no network ni won rara to je pe laaro losan lale to ba wa nu le no network ni ko si gba kankan ti network wan ti won lara afihan idakole ni se ri awon mi wa to je wi pe iseju kan won ti wa won ti lo se ri awon mi okunrin mi won wa gege bi moto ti caprato e o dani to je pe to ba wa lori ere to nlo bayi iseju kan to ba ni ko te break bayi a kuna be ni awon awon ifarahan idakole le yo yato o po olotu se ri yato se le se ri e ma pe ti eyan ba dia ode ere to dia awujo ere eyin na mo wi pe nibi kan lu alujo oni ode ref to fi n gba yagi yagi sugbon e wa ri pe igba to ba ye kokunrin mi ko lu alujo fun yawo e ninu ile ngba yen gangan lo ma ti story bole bi won se ja ogun biafra nkan to sele ni 1943 gbogbo awon itan ti japa ati ejo nkan to fa arekereke gbogbo itan to ma ma so niye to je pe iyawo de ni nife si bo ko wa limit so yi okunrin nikan o se ri ba se nso ina e ma rin awon obirin mi ta ma so pe ta ba ti en lalujo fun gan ka te so pe won ti en lalujo fe le ko ni le ju rara te ba wa bere pe kini ani awon oki ni feelings ko ye ko ma ni feelings e kan ka ti wrong ni
0: o ti wrong pelu
2: e beni mena
0: eh baba o tumo si wi pe gbogbo awon orisirisi awon challenges won yi ton ba dodo yin gbogbo e lọlọrun oba ni o se kini
2: kuro e ka to di pe gan pe ati e fi ati e promise awon eyan lori afefe cheri won ni problem share is half solved cheri ngba ta ti ma awon e kan won e ati sumo solution e wo bi sa ti ago mefa bo ba lu o ti ago mefa ba lo e ri pe owo ago adura attention ni
0: yes
2: bo se ye ki omokunrin ma duro niyan sugba opolopo omokunrin won dori kodo bi ago mefa bo ni beni sa
0: baba ikiti le ngbo won lori afefe eni to mo nipa ilewe atego olorun lo won kakakiri origun mererin agbaye ki so lorilede nigeria nikan ati loki okun baba address yin e to ba mi to pe lekan si ati phone number
2: e se olotu gbogbo eni to ba n gbo wa ni akure ati agbegbe e ma bo ni ade super hotel along oyemekun road after ilesha garage ibe la wa ni akure bi te ti ma ri baba ikiti niyan then gbogbo eni to ba n gbo wa ni ondo ati agbegbe a wa ni house 8 road 7 pele ondo city office wa ni okiti pupa a wa ni Maryland hotel ninu ogba hotel yen ni te ba ti debe pe baba ikiti le ferry e ti ri mi ni ore e ma bo ni mandarin resort ibe la wa ni ore ni doju ko mega school lopopona okiti pupa bakan na number ti e le fi pe wa ni
3: 081 55 78 70 27 081 55 78 70 27 081 55 78 70 27
0: baba opolopo awon nkan ta n soro nipa re yi mo ti bi n lere legan ki lo n fa idakole e si ti da wa lohun baba nje ni o le wa lati inu emi ta n pe ni spiritual problem kini igbagbo yin gan nipa anything called spiritual problem
2: e se olotu ojo ti pe die won gege bi yoruba se ma so won ni ojo aboki ti pe ni sabo ninu isegun ibile yi ati rin die emi o ni so fun yin lori eto ba se nso ati bi won eyan se nbo wa ipe ko si spiritual problem o wa bo kini kan ti mo ma ni ti mo fe je ko da awon eyan wa loju ba se nbo wa lori eto ni wi pe gbogbo nkan lagbara olohun kapa there are spiritual oriented disease to je pe won a fi se niyan ko le ma now so but agbara olohun kapa gbogbo nkan
0: agbara olohun ka
2: be ni
0: o da adupe lopolopo baba ikiti le tin gbon lori afefe late kan nipa ori ofe olorun mo wa baba kan mo gbe won wa sori eto leni baba infertility bawo ni yun se je
2: that is iroma bi se olotu
0: e mo binu e mo kan to ni kokunrin o mo le takutu oto ni ko takutu o mo le di omo
2: beni o atototo ni sharing infertility yen ni inability of couple to have a child after a voluntary affair between them for period of a year or more ti won o de lo any contraceptives to je pe o le da oyun duro to ba ti wa ri be te pe laarin odun ka ejo wa papo oko ati yawo e ri pe e de n so bi o se ye ka se sugbon ko so oyun ko so ma infertility niyan se wa ri olotu o pin si meji primary infertility wa secondary infertility wa beni sheri primary yen ni pe won fera odun kan odun meje odun meta
0: o
2: ti soma primary ni secondary ni pe won ti lomo kan abi meji idaduro wa wa fun ojo gboro sheri o tun wa pin ni bi secondary yen o tun pin so rich meji bakan na eri iyawo to ti bi ma meji sibi kan a wa fe okunrin mi a wa ni pe won womo womo titi won oro ma ero okunrin mi to je pe o ti bi ma meji tele ko to pade obirin kan a wa di po pade obirin mi won so gbugbo awon won yi under infertility ni so to ba ti wa ri be a ma nro toko ti yawo yen kan jo jade because when you talk of infertility pe or iroma be is 50-50 case okunrin le responsible obirin de le responsible so a good of peg here because awon eyan samba ma nwo pe lati gba ti iya ti de lati gba ta anti ti de ko loyun no o le je wi pe nkan omokunrin gan ni o lagbara lo le lati le de di omo
0: baba e to ba npe number yin le kan si
2: e se number te le pe wa si 08 1 5 5 7 8 7 0 2 7 0 8 1 5 5 7 8 7 0 2 7 0 8 1 5 5 7 8 7 0 2 7
0: Baba, eje kin ẹsọlẹ kan ẹ lawọn kan wa to je pe yato sa awọn to ti gba bi ifeto somo bibi
2: be ni
0: ta baba re to gba feto somo bibi sugbon to je pe feto somo bibi yen akoko re ti koja o ti deal sugbon sibe sibe won royun ni fun opolopo odun se a le so wi pe infertility o ti wole lati be
2: be ni o possible tori ti o bo time yen ba expire o ye ki won se normal kan se bo se ye kan se won ti o ba ti wa ri pe ko se bo se ye ko se a je pe nkan kan ti wa nbe ni nkan kan ti wa nbe
0: baba ki lo wa nfa infertility yi gangan
2: e se olotu awon nkan to nfa po sugbon ka kan menu ba die tori akoko wa lori eto seri ti obirin ba ni fibroid ele ti yoruba npe ni oyun iju o le je ki iru obirin be ko ma le loyun ko ma le bima ki la npe ni fibroid yen ni pe a ri pe ikun wu ti obirin ma ro ma bi o ko ma kini yen ma yi kiri inu e so iyen ni yen de bakan na obirin to ba ni infection to je pe one of the bacterial infection to ti pe lara a discover wi pe to ba ni ajosepo pelu oko e ko ni di oni sumo iyen wa contagious to ba ti se obirin yen o se o ma se okunrin yen na so iyen lo be mo ti so le kan ti nkan omokunrin yen na to ba le to je pe o le le ti oloyinbo so pe wa watery a ri pe ko ni le domo so o tun yato si yen sa seri ti obirin ba ni eda eda yen wa porisi meji to je pe to ba ikini to ba ni ajosepo pelu oko e to ba dide a ri pe gbogbo awon nkan to ye ko duro sinu ko domo gbogbo awale iru obirin be ko le bi mo ko le loyun o to ba di pe ordinary le o kan ri pe nkan funfun funfun jade loju ara as a result of infection yen ko a difficult fun robirin be lati le loyun so many many things ni a wa ri pe inu nkun inu ngbona so ngba to ba ye ki nkan ba ko ni wa to ba wa a change date to ba wa color to ma mu wa ko ni da o ba wa ma wa bi igba tan ba po oge a ma di gbogbo awon nkan won yin o le je ki obirin o wa ni ipo airoma bi
0: baba ki lo ma nfa to ja ri pe elomiran yo lo ogun ibile bayi fun awon orisini sugbon sibe sibe leyin ojo die igba die aisan yan tun wa nibe ki lo le fa
2: e se olotu seri to ba je pe o ni se pelu infection mo ti kokon so saaju fun boye boye awon tan se join wa lori eto se to ba je pe bacterial infection ni for instance seri teni e ba lo ogun to pa living organism then awon bacteria awon eyin ti bacteria yen le ogudo take measures lati take care won so ti o ba je o dabi igba teyan ba ni fish pond ni to ba da gamani eja yen le ku but later to ba keep omi yen wa tun discover pe awon eja tun tun bere si se yo ninu e so awon procedure ni procedure o ye tayo pe kakan lo ogun nikan mo so saaju lekan ti eyan ba lo ogun o ma lawon measures to ye ke eyan o keep in place de o ma lawon steps to ye ke eyan o tun gbe tele ogun yen ti o ma fi sise papo ta fun wa ni good result
0: adupe o gbogbo omo Nigeria baba Ekiti le ngba lori eto yi baba eje nbere bere yi ka lawon eyan tori ki se ilu binikan na tin gbo wa lowo lowo bayi won gbo wa lori gun merin agbaye bawo na o se rin ona won na gba ti won fi kan yin lara gan
2: o nkan to kere pupo ni ki won pe wa ni ori number ti a fi sita
3: 08 1 5 5 7 8 7 0 2 7 0 8 1 5 5 7 8 7 0 2 7 0 8 1 5 5 7 8 7027.
0: Baba se number yi se o valid
2: ben
0: gbogbo
2: ben
0: ko si gba tan pe yin te ni gbe
2: ben
0: eyin fun ra yin na le
2: fura number to dodo temi gangan ni
0: yen o de eyin omo Nigeria mo fa wo so ya fun yin pe te ba ti pe number yi yo wole e ba mi pe le kan si
3: 08155787027 08155787027 08155787027
0: e ba mi daruko yin le kan sun gogbo
2: gbaju gbaju ani segun ibile awon ilu ma ka ta awon eyan ti ma ni baba ekiti eye meji oki nje die
0: eye meji oki nje die baba ekiti o le ba mi ki gogbo mana yin
2: to ni bi ki bi te ti lanfani lati gbadun eto wa adupe lowo yin o lagbara olohun olohun ni fa isan se yin gogbo number ta ti fi sita to ba ni ibere kan abi meji te fe bere te ba de ni imaran te fe je ka gba yin e pe number ta fi sita a ma da yin lohun e se o a tun wa rira
0: to oluseyin asafe baba yo ba loruko temi mo ki gbogbo yin o eti te fi ngbo wa o ni di ni agbara olorun e ni lugbadi aisan eyin pe baba ekiti lori gbogbo bo ba se nlo gbogbo e patapata olorun oba mi ni o si gba asakoso ko ni baje fun yin o igba miran latun mo pade nje ni loruko gbo awon alase ikanni ta wa yi ni emi oluseyin asafe ti gbogbo eyan pe ni alasafe baba yoruba nki yin wi pe o dojo mi ojo re o da
4: Baba kere wa de bale kasagua lori itoju ilera ati ailesedede olomo okunrin nikan soso chai chai chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tatekan ledo be lo simi jekuje debi pe ti wa so edakure te lodo lolufe re baba kere wa ni o foro re lo lori ailesedede tin bo ofira idakole arara ti ko sun lo opa eyin dudun ara tita ara gbigbona inu kikun aya ti nlu pipipi ma le gba se owo atese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi ti nkan lugo si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa wa pe mi debe
5: bazo olorun ma jarogun aisan
6: Moki olile moki alejo
7: ani faisan logba oruko ti emi ni baba ngana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to ba le ma ba iwo lomokunrin ja kan si mi
8: ni ile ise wa to wa ni ifeledu street off continental street nilu akure
7: phone number mi 08164122777
9: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan mo okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e sara re ko le ma gbera abi oruko ti e ti ti ri pada si boda asuke suke iwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso eguje egu o saju osa ogun temi o ba mo emi o ni so nipa e egbogi ti emi gbe kakiri ngo ti mo jogun lo baba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable lati ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e sara re o gbera dada agbore o le kan bi agbo abi e sara ti re kere ju ojo ori re lo a da fun re o le gbera dada ma fi degula
8: baba kere wa kan si mi ni ile ise wa to wa ni ifelotu street off continental street akure
9: ibenuwa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa oni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona oni fade eyi rerin ni gbogbo igba ori kerika ara ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi bi so fi re si ko po to ba fi dagula o le pe mi sori ero bani soro mi
7: 08164122777
9: boya won se eyo e marun e mefa ile to mo bo se se eyo lo se mo mi abi to ba ile se eyo ti e a ma yun e boya ara ta eni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ro eni ori kerike ara nro eni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe nija ninu isu ara ni iye olomokunrin ni pe ko jilo wuro ki kan omokunrin re ko duro dede to ba ti pe kan omokunrin yo do dede a je pe aisan kan wa to nfa a pe nija ninu isu ara ni se mo pe ogun kan wa ninu moto ti a
10: pè ní carburetor ti carburetor yìí tó bá ti ní ìdọ̀tí ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kọ sí mi.
11: Bàbá ń gana bàbá kéré wà.
12: Kọ sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
10: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
11: Phone number mi 08164122777.
10: Àgbo Marigbó Takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
12: kọ sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
11: Bàbá ń gana bàbá kéré wà. Phone number mi 08164122777 08164122777.
13: Iléeṣẹ́ tó ṣẹ́ tó ki ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.
14: Southwest, this.

0: Kristi tóótọ́, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní ìkórira tó jinlẹ̀ fún àwọn ohun àmúyẹ nínú ara òun tìkara rẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀dá ènìyàn.
1: One cannot properly be called a disciple, a learner, a follower who disobeys Christ because of man, the pressure of those closest to us.
0: Ẹnikẹ́ni tí ó bá ń fẹ́ láti jẹ́ ọmọ ẹ̀yìn Jésù Kristi tòótọ́, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó kọ Jésù Kristi sílẹ̀ nítorí àwọn ènìyàn dókokò mọ́ àbí ẹni tí ó ń fẹ́ láti ṣe ìfẹ́ ènìyàn ju ìfẹ́ Kristi lọ.
1: The requirement for every true disciple is to reject in the strongest possible manner any tendency, suggestion, or directive to stray from Christ himself.
0: Ohun àmúyẹ fún gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́ ọmọ ẹ̀yìn ní tòótọ́ ni kí irú ẹni bẹ́ẹ̀ ó kẹ̀yìn sí àwọn ohun àmúyẹ nínú ohun tìkara rẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀dá ènìyàn bí ìwà ọmọlúàbí àbí àwọn ìṣe àbí àwọn àmọ̀ràn tàbí àwọn ìtọ́ni tí ó ń ti inú ara rẹ̀ jáde láti máa tẹ̀lé Jésù Kristi nìkan.
1: A disciple must hate even his own self, his own opinion, perspective, and inclination.
0: Ẹnikẹ́ni tí ó bá jẹ́ ọmọ ẹ̀yìn, ó gbọ́dọ̀ kórira àwọn ìpinnu òun tìkara rẹ̀, àwọn àfojúsùn rẹ̀ àti àwọn àkólékàn rẹ̀.
1: Proverbs 28:26 simply states, "He who trusts in his own heart is a fool."
0: Òwe orí kejìdínlọ́gbọ̀n, ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n sọ pé ẹnikẹ́ni tí ó bá gbẹ́kẹ̀lé ọkàn ohun tìkara rẹ̀ òmùgọ̀ ni.
1: And so the only valid alternative is to trust in the Lord with all your heart and do not lean on your own understanding. Proverbs 3:5.
0: Nítorí náà ohun tí ó yẹ kí gbogbo ẹnikẹ́ni tí ó bá ń fẹ́ láti jẹ́ ọmọ ẹ̀yìn tòótọ́ ó ṣe ni wípé kí wọ́n fi gbogbo ọkàn rẹ̀ gbẹ́kẹ̀lé Olúwa, kí ó má sì ṣe tẹ̀lé ìmọ̀ ti ara rẹ̀ gẹ́gẹ́ bí òwe orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún ti wí.
1: This is why rejection of self is our only option.
0: Ìdí nìyí tó fi jẹ́ wípé bí a ó bá jẹ́ ọmọ ẹ̀yìn tòótọ́, kò sí ní tá a lè ṣe ó pọn dandan fún wa, a ní láti kórira ohun tí ń ṣe ti ara ìṣẹ̀dá wa.
1: In Luke 14:28-35, Jesus tells us that our resources are completely lacking.
0: Nínú Lúkù orí kẹrìnlá, ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n sí ìkarùndínlógójì, Jésù Olúwa ń sọ fún wa níbẹ̀ wípé àwọn ohun àmúyẹ tí a ní nínú ara wa gẹ́gẹ́ bí ènìyàn kò wúlò láti mú wa yẹ fún ọmọ ẹ̀yìn rárá.
1: None of us has what is required to produce fruitfulness in the coming day or to secure victory over the enemy of our souls.
0: Kò sí ẹnikẹ́ni nínú wa tó ní àwọn ohun àmúyẹ tí ó lè mú wa so èso ìwà bí Ọlọ́run tàbí láti fún wa ní ìṣẹ́gun lórí àwọn ọ̀tá ní ọjọ́ iwájú.
1: In this scripture, the Lord Jesus is not directing us to look within ourselves and assess our own willpower, commitment, and sincerity.
0: Nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá a dárúkọ yìí yẹn ní Lúkù orí kẹrìnlá, Jésù Olúwa ò sọ fún wa wípé kí a wo inú ara wa nígbà tí a bá fẹ́ jẹ́ ọmọ ẹ̀yìn tòótọ́, kí a wo àwọn nǹkan ohun àmúyẹ tá a ní nínú ara wa bíi ti ìpinnu ọkàn tàbí ìfẹ́ àìfaraẹnijìn àbí gẹ́gẹ́ bí a ti jólóòótọ́ sí gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá èèyàn.
1: He is not looking for people who will pledge their own loyalty out of a determined self-effort.
0: Nítorí Jésù ò wá àwọn ọmọ ẹ̀yìn tí ó jẹ́ pé tí ó gbẹ́kẹ̀lé àwọn ohun àmúyẹ ti ara rẹ̀ láti mú yẹ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn.
1: Self-help is not God's help.
0: Ìrànlọ́wọ́ ti ara kìí ṣe ìrànlọ́wọ́ ti Ọlọ́run.
1: God does not help those who help themselves. Those who think so become the ridiculed fools described who began to build and were not able to finish. Luke 14:30.
0: Ní Lúkù orí kẹrìnlá ẹsẹ̀ ọgbọ̀n, àwọn ènìyàn a máa wí pé ẹni ó bá ran ara rẹ̀ lọ́wọ́ ni ọ̀run ràn lọ́wọ́, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ rárá, nítorí ẹni tí ó bá ní irú èrò bẹ́ẹ̀, ó dàbí ẹni tí ó bẹ̀rẹ̀ sí kọ́lé, ṣùgbọ́n tí kò lè parí rẹ̀.
1: The point of counting the cost in this passage is simply this.

0: ti gbọ́ àṣírí ayé.
1: Yes sir.
2: Listen to the secret of life.
0: Mama.
2: Human.
0: Torí tiẹ̀.
2: Yes. For your sake.
0: Ni a ṣe rírun lákòókò yìí.
2: Kábíyèsí. That's what I'm saying this time.
0: Bẹ́ẹ̀ni wọlé lè sàmí.
2: Yes sir. Fún ọmọkì kan sẹ́yìn mẹ́.
0: Ó jẹ àmúbọ́tá fún ọjà.
2: Yes sir. That's what failure give it to you.
0: Bàbá jí o sàmí.
2: Yes sir.
0: Ó yẹ kó bàjẹ́ lára.
2: Amen.
0: Ó yẹ kó bàjẹ́ o.
2: Amen.
0: Ẹ gbọ́ àṣírí yẹn.
2: This is your secret.
0: Wọ́n ń pè ṣẹ̀dá rẹ̀.
2: The common is destiny.
0: Mi ò gẹjọ.
2: At the dead hour.
0: Abájọ.
2: No wonder.
0: Bíbélì wí pé.
2: Bible says.
0: Ìgbà tí ènìyàn sùn.
2: When man slept.
0: Ọta rẹ̀ wá.
2: The enemy came.
0: Ó fún ẹ̀pọ̀ sínú ẹ̀lẹ̀ kámọ̀.
2: My two tears in weeks.
0: Mama.
2: Ma.
0: Baba.
2: Fala.
0: Lójú oorun rẹ̀.
2: In your sleep.
0: Wọ́n pè ẹ́.
2: They called you.
0: Wọ́n pè ẹ́.
2: They called you.
0: Ẹyin tẹ̀ ń gbọ́ mi.
2: Who about to hear me?
0: Ó gbọ́ àṣírí yẹn ni.
2: This is your secret very well.
0: Gbogbo ìṣẹ̀dá tó bá le.
2: Our destiny.
0: Tí wọ́n ti bá pò ní ojú ayé.
2: They bless you in the lifetime.
0: Wọ́n ti bá pò lójú ayé.
2: They bless you in the lifetime.
0: Wọ́n rí mú.
2: You have to capture them.
0: Oorun náà máa yọjú
2: sí. Oh, yes. You are
0: oúnjẹ ojú oorun yẹn.
2: You are different food from
0: tea. Torí pé o mú ìṣẹ̀dá tó le wáyé.
2: For you came with our destiny.
0: Wọ́n ti gbìyànjú àti pa
2: ọ́. They try to kill you.
0: Wọ́n rí ọ pa.
2: They are ready to kill you.
0: Ọmọ rẹ yẹn.
2: Even your children.
0: Tí wọ́n da orí rẹ̀ rú yẹn.
2: That they destroy his head.
0: Tí wọ́n jẹ́ ó máa mú Colorado yẹn.
2: Má
0: jẹ ń tẹ.
2: Let me receive you.
0: Ìṣẹ̀dá rẹ̀ ń le.
2: The destiny is so high.
0: Ni wọ́n ṣe rí pa.
2: That's why they are ready to kill him.
0: Ojú oorun ni wọ́n da ìrìnàjò rẹ̀ rú.
2: They stand there is joining the sleep.
0: Gbogbo ìrìnàjò tó dẹ̀rú lójú oorun.
2: Every joint is covered in sleep.
0: Ó yẹ gbẹ túnṣe.
2: Mi
0: ẹgbẹ́ túnṣe.
2: Mi
0: ẹgbẹ́ túnṣe.
2: Mi
0: ẹgbẹ́ túnṣe.
2: Mi ẹgbẹ́ túnṣe.
0: Hey!
3: Yes sir.
0: Ẹ dẹ́sẹ̀ dúró.
2: Pẹ̀tọ́.
0: Ṣé wàá gbàdúrà yìí?
2: Mi pẹ̀lú pẹ̀yà.
0: Ẹ̀wọ̀ má dìde.
2: Tábù ọ̀pá bíṣẹ̀.
0: Kí ni mo sọ o?
3: Ẹ̀wọ̀ má dìde.
2: Tábù ọ̀pá bíṣẹ̀.
0: Ẹ̀wọ̀ má dìde.
3: Ẹ̀wọ̀ má dìde.
2: Tábù ọ̀pá bíṣẹ̀.
0: Ṣé aláṣẹ ọ̀gànjọ́ fún mi jẹ?
2: Ṣé
0: aláṣẹ
2: ọ̀gànjọ́
0: Ti alasi ọgẹjọ fún mi jẹ.
2: Ti alasi ọgẹjọ fún mi jẹ.
0: Ẹgbọ́rọ̀ olúwa.
2: Yẹ́rẹ́ wọn lọ́dẹ lọ.
0: Ẹ jáde. Oyè oyè oyè oyè oyè.
2: Oyè. Ẹ̀mímọ́. Ẹ̀gbọ́n má dìde. Ti alasi ọgẹjọ olú fún jẹ. Oyè jáde jáde jáde. Jáde.
0: Mama ẹyin mo n bá wí o.
3: Yes sir.
0: Torí pé a ti jẹ́.
3: Báni o.
0: O ti jẹ́.
2: Kí ni tọrẹ ni?
0: Kálọ̀ ti jẹ́.
2: Kálọ̀ ti jẹ́. Kálọ̀ ti jẹ́.
0: Mọ̀ lórí ìkẹgbà lọ́wọ́.
2: Báni o ti kiss for me.
0: O ti jẹ́.
2: For you consume it already.
0: Nígbà tó o jẹ́.
2: Yes sir. After consuming it.
0: O ti jẹ wọ́n ní gbèsè.
2: Mo ní o ẹlẹ́ mi dẹ̀.
3: Yes sir.
0: Tó o bá ti jẹ.
2: Báni o yẹ ti eat food.
0: Mọ̀ lè ní access sí ẹ.
2: Báni
0: o
2: access sí.
0: Ṣùgbọ́n n aso go re da
2: kon
0: lo yama bo igbo nje un te lo boso o on je to je loru
2: to
0: boso go lorun e
2: tu gbo ni yo lori game
0: e na gbe jade la re wo bi mama gbogbo nje te yan ba je laye
2: e bi fun ni ti la you must navigate
0: sugbe le to je loju oru
2: o le ri ki
0: le
2: navigate
0: yes sir
3: yes sir
0: afi to ba ku
2: o le di wa ti da
0: àwọn àṣìdé bojì ni.
2: Àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ti gbé.
0: Ẹ máa kọ́.
2: Yọ̀sọ̀. Kọ́yọ̀mọ̀.
0: Ẹyin oúnjẹ ojú oru.
2: Ẹyin oúnjẹ ojú oru. You put on the
0: tea.
2: Put on the tea.
0: Tá a fi bọ́ sọ̀gbọ́ lára mi.
3: Tá a fi bọ́ sọ̀gbọ́ lára mi.
2: You still put on my glory garment.
0: Ẹ bàjẹ́ lára mi o.
3: A bàjẹ́ lára
2: mi.
0: Ẹ máa kí gbé tẹ̀lé mi o.
2: Kẹ́lẹ́dá kẹ́mi.
0: Ẹyin oró.
2: Ẹyin
0: oró.
2: You poison.
0: Oró. Ẹ̀wọ̀ má dìde.
3: Ẹ̀wọ̀ má
2: dìde.
0: Ẹ̀yin oró.
3: Ẹ̀yin oró.
0: Oúnjẹ ojú oru.
3: Oúnjẹ ojú oru.
2: Of the food of the tree.
0: Ẹ̀yin oró.
2: You poison.
0: Oúnjẹ ojú oru.
3: Oúnjẹ ojú oru.
2: Of the tree food.
0: Tẹ pa iná ìràwọ̀ mọ́ mi lára.
3: Tẹ pa iná ìràwọ̀ mọ́ mi lára.
2: Bàkí ìbẹ̀jẹ̀ ṣe.
0: Ẹ gbọ́ ọ̀rọ̀ oníwọ̀ Jehova.
2: Yẹ ni wọ́n fi lọ Jehova.
0: Ẹ jáde lára mi.
2: Ọ̀tọ̀ mẹ bọ́dẹ̀.
0: Ẹ̀yin oró oúnjẹ ojú oru.
2: Oró
0: oúnjẹ ojú oru. Ẹ̀yin oró oúnjẹ ọ̀gànjọ́.
3: Ẹ̀yin
0: oró oúnjẹ ọ̀gànjọ́. Tẹ
3: pa iná
0: ọ̀gànjọ́. Pano ogun mọ mi lára.
2: That executes my glory.
0: Ẹ jọdọ. Oyè oyè oyè oyè.
2: Lórúkọ Jésù. Ẹ mímọ́ o. Ẹ yọjọ.

0: Pada, ma lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. O dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686.
1: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 6.

0: àti ẹ̀rẹ́ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn déédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kó rọ́nà báyọ̀ oje ayé òun tiẹ̀ wá sú mi.
2: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460619. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tiẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà tiẹ̀ ń rí? Ẹlòmíràn a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fún òun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíràn máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíràn ò lè dúró pé. Ẹlòmíràn máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíràn bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíràn bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20-30 kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún.
4: Èmi á fi máa

0: ẹyin ìjọba wa jọ ẹ torí ọlọrun òkú èèyàn máa ń pọ jù báyìí ẹkún pọ jù ẹkún pọ jù ilé tó bá kàn ló mọ ilé tó bá kàn ló mọ o ìgbà tó kan Kwara ń jò ní tó wọlé wẹ́rẹ́ sẹ́ríkù ní Èkìtì local government ní ìpínlẹ̀ Kwara ó wọlé síbẹ̀ ó kò ń bẹ̀ ó lọ sí ìlú kan náà tá à ń pè ní ó wọ ìlú kan tá à ń pè ní Koro Koro yẹn ò jìnnà sẹ́ríkù bàbá ń lọ sẹ́gbẹ̀. Ọba Aládé ibẹ̀ náà tiẹ̀ kọ́kọ́ pa rìtáyà mẹjọ jẹ́nẹ́rà tiẹ̀ ní bàbá ọ̀hún. Rìtáyà mẹjọ jẹ́nẹ́rà ó ní bàbá tí wọ́n pa ń bẹ̀. Bàbá tó ṣiṣẹ́ ogun fún ọdún bíi 30 years tó ti gba gbogbo ìràwọ̀ tán ó sì wá jọba sórí àpèrè ìlú ẹ̀ pé kò mọ̀ tù lóun ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìlú kan tá ń pè ní Koro. Àwọn sì wá bóyá àwọn ò rí bàbá ń pa nínú ilé torí àwọn sáàdì ibẹ̀ wọ́n máa ń sábà le díẹ̀ wọ́n pa pa wọn ò rí pa wọ́n sì gbé bàbá kúrò nílé wọ́n gbé lọ sọ́nà inú igbó wọ́n lọ rèé pa kábíyèsí sẹ́yìn odi. ọ̀rọ̀ ń tèpò kú ò lérùkú ó wọ ìsàpà. ìsàpàrúbà ó máa fò bẹ́ẹ̀ yẹ. ẹ̀ní sọ pé bóo ni mo ṣe mọ gbogbo ìlú ohun ẹ̀yẹ mọ wo ń ti yín akọ̀ròyìn mọ̀ ni mí.
1: iṣẹ́ kò kọ́ ṣe é ni.
0: ó kò lérùkú ó wọ ìlú kan tá à ń pè ní ìdọ̀fin.
1: ajẹ́ wọn fẹ́ iṣẹ́ kò kọ́ ṣe é ni. ó ṣe ń wọ́n mọ́re.
0: ó kò ń dọ̀fin ó wọ ìlú kan tá à ń pè ní ìsánlù ìsìn.
1: adarí ètò níbi ayẹyẹ iṣẹ́ kò kọ́ ṣe
0: é. wàhálà sì ráàdì local government bíi mẹ́rin pọ̀ láti Koro ó wọ Èrùkú ó wọ ìsàpà ó kò ń sàpà ó wọ ìdọ̀fin ìdọ̀fin òkè ẹ̀rọ local government ni àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta Koro Èrùkú Èkìtì local government ní Kwara State ó kò ń bẹ̀ ó wọ ìsìn local government ìyẹn ní ìsánlù ìsìn ó wá tèpò kúrò nínú ìsánlù ìsìn ó wá lọ sí àwọn ọba ńlá ó ti dé ìfẹ́lódò ìrẹ́pọ̀ nù báhun ó lọ sí ọba ńlá bàbá ńlá lọ báhun òkè ọdẹ ó ti lé gbogbo ìlú bíi mẹ́wàá kú lórí ilé. àwọn ará abí wọ́n gba ti Koro ohun wọ́n jáde sẹ́kìtì láti Èkìtì wọ́n wọ ẹ̀dá oníyọ̀ wọ́n páàkì èèyàn bíi 50 nínú ìlú ẹ̀dá wọ́n sì ń bèrè fún billions of naira. àwọn ará òbọ̀ ayé gúnlẹ̀ eré wọn pé tiwọn wọn yà á ní kó àwọn ọmọ wọn mọ́ lọ sùkúù mọ́. ọdẹ ẹ̀tàn ọdẹ ìrìkú ọdẹ gbogbo wọn wọn wá lọ dó sẹ́nu bodè wọn wo ibi tó gun ó gbà wọ̀lú. mo ń lọ mo ń bọ̀ látòde ìjálá ni mo débẹ̀ wọn ò kúkú mọ̀ mí èmi náà ò sì mọ̀ wọ́n àmọ́ mo ti mọ̀ pé àwọn ọdẹ ni wọ́n sẹ̀ kí iná ọkọ̀ mi wọ́n sẹ̀ kí ẹ̀tàn wọ́n ní ẹpẹ̀lẹ́ o láti bo bo ní láti Èkìtì la ti ń bọ̀ afẹ́gba ti bí wọlé ni wọ́n ní ṣe àmọ́ bó ojú ọ̀nà ṣe rí àmọ́ o ẹ má rọra o ojú ọ̀nà ọdẹ wà lójú ọ̀nà.

ni ijejo awon aye o je kin gbadun bi mo se pari eto tan ni pe eran ti mo menuba pe ki se ga si kini pe ejo e ba wa nan be e ti mu tan e wa ri eran ko ti a nso yi bi e ba wo gege bi aja ale lo se ri ẹja ajá kan ti ẹ wà nlé gan ta n pè ní oko ajá igan la fi n porúkọ ẹranko yìí. ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ló wà lẹ́ẹ̀rin òun pẹ̀lú ajá alé àti ajá oko. ajá tá à ń sọ yìí ẹranko tá à ń sọ yìí òun náà mọ bímọ bíi mẹ́ta àmọ́ bí mẹ́rin àmọ́ bí ẹyọ kan òun náà mọ bí mẹ́fà bí méje. mi ti lọ sóko ọdẹ rí o tí mo bá ilé yìí tó jẹ pé ó bí ọmọ mẹrin mo ti lọ sóko ọdẹ rí tí mo bá ilé yìí tó bí ọmọ mẹta a ti lọ sí oko ọdẹ rí tá a rí ilé yìí tó bí ọmọ méje. ẹranko tèmi ti fi tàkúté pa tí mo ti fìbọn pa tí mo ti fi wáyà parí ni. ẹranko tó níbi tó dá mi lójú dé ẹranko tí mo ti fajá lé parí ni dáadáa. ṣùgbọ́n ibi tí ẹranko yìí ní agbára dé ni wípé a máa pajá alé. ìyàtọ̀ fún ajá tí wọ́n bá dọ́gbọ́n ìbẹ̀rù sí lára nìkan ni ò lè pa o. bàbá tó bí mi bó ṣe jẹ́ ń gbàgbọ́ tó ó ti parí ó sọ ìtàn ẹ̀ fún mi ní ọjọ́ kan ó ní àmọ́ ìtàn yìí kò ṣeé sọ lórí afẹ́fẹ́ o ìgbà tí ó wàá sọ pé ó fẹ́ sọ lórí afẹ́fẹ́ wọ́n sọ ìtàn ẹran yìí fún mi ẹ̀rù ẹ̀ bà mí.

abami eranko gba le eran ta n soro eyi abami ni e je npa pin ki dako eranko ila npe ni eta e ri pe a ni eta kan nile a ni eta kan ni gboro eta oko gangan ni awo e kalakini kalakini ni orisi awo kan ni gbogbo won ma ni kalakini kalakini orun e a ma gunju orun aja le lo o na a ma gunju aja le lo ni bonkwa e ni bonkwa e a ma tobi daada be ba pade le to tobi ninu e o soro sumo tori e hanan ni eranko ti a nsoro e ta npe ni eta bo ba ku egbe si e to nwo ninu gbo yere yere iyan le so pe ekun dabi amotekun ta mutan wa ni jo ni ona ma peranje ona si ma je eyin o feran eyin daada a ma gungi o eta ma gungi sugbon ko le gungi to ga daada ko le gungi to ga amo ona ma gungi ni eranko yi amo ilele ni takute ti saba ma n pa daada sugbon takute ti o peta eni ko mura daada o tori akikanju alagbara eran leta tori bi takute o ba tobi daada to ba mu eta o le gbe takute ja ni bi kilometa si merin ni eranko ti a pe ni eta o le gbe takute ja ni kilometa si merin ko to da wi pe yo duo ni eranko eta eranko eta o je eranko alagbara debi wi pe koda be eyan o ba sora daada o le da ode pa niwon igba ti nkan ba ti ba ni oju ara to ikan ti ba to ti wa ni oju na o le da ode pa o le pode o bi ode ba reta ko mo fi jafara o bi takute ba wa ni ese e mo sunmo e ri wi pe gbogbo eyin enu e kokoko ko mo baje tan a ti yo eyin e tan sara takute oju a si mo pon ka irun eyin a dide ro gangan bi tekun ngba to ba fe ja eranko eta eranko abami ni o e le de takute ko pa afi te ba gbeyanju aje sara takute eranko ti a pe ni eta yi nibi to ni agbara de nibi to ni agbara de koda be ba n de takute a mo wo yin rororo awon agba won a ma so wi pe iku ki peta loju ran yes bi eta ba si koja nbi kan yo ma run ki lo hun lara eta kini kan wa ni di eta ta npe ni aban aban yi ogun osole to lagbara jan ni ogun ni aban yi awon agba won ma so wi pe otata ni kokota ki eye oko to ta otana ni kokota be ni a mu eye ọ̀tàtà wá láìpẹ́ ọjọ́ mo fi dá yín lójú ìtumọ̀ tán fi ń sọ wípé ọ̀tàtà ní kọ́kọ́ tà kí ẹyọ oko tó tà ta ni ọ̀tàtà ń ta tiẹ̀ fún àbọ̀n ní tà á fún bí àbọ̀ ò bá ta ọ̀tàtà ò lè tà àbọ̀n yìí wà nídìí ìdí ẹran tá à ń pè ní ẹ̀ta ńbo ni ẹ̀ta ti rí àbọ̀n ó rí àbọ̀n ní ìdí igi kan tá à ń pè ní àbọ̀n igi àbọ̀n yìí ó máa ń wà nú oko ó máa ń wọ̀ kalẹ̀ bantubantu báyìí ẹ lọ wo iye àbọ̀n tó rẹ̀ kalẹ̀ ní ìdí igi ẹ lọ wo ìdí ẹ̀ta ẹ rí pé àwọn méjèèjì jọra wọn dáadáa àṣírí tó tóbi dáadáa tó ni kódà bí ẹ lọ rèé kó àbọ̀n yìí tẹ ko nídìí ẹ tẹ lọ rèé kó síbì kan ìgbà tó ti tóbi ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta nínú gbó pé ẹ débẹ̀ ẹ mọ bá ìgbín àwọn ìgbín a mọ lọ síbẹ̀ ẹ o kí ni ìgbín lọ ń ṣe ní ọ̀dọ̀ àbọ̀n àwọn àṣírí ni yorùbá pẹ̀lú àṣírí àṣírí di mímọ̀ fún gbogbo ẹni tó bá ní ìdí àṣírí o mò ń kí gbogbo ẹ̀yin afinimọ̀nà àtẹ̀yìn tá a lọ rèé bá lójú ọ̀nà náà ìmọ̀ tá à ń lò yẹ jẹ́ ká rí lò pẹ́ o kó sì wúlò fún wa béèyàn kan bá gbógun sí wa nítorí ìmọ̀ yìí ẹ jẹ́ kó fọwọ́ ara ẹ̀ síra ẹ̀
tori yoruba so pe owo kete ko goyen sa okete o si ni gbodo o wu were ko gerun ori e ko si ni saye fun were ati gerun ori e tori o weru ko se bi oba ayanmo dantan ma awon asiri to ro mo po e je ka ma mu teran ta nso lo lo tori to lowo ba tin mi ba tin sun ago nsun monu die die anso ni peran ko ti a pe ni eta o na ma bi mo to po daada o ma bi mo meta o ma bi merin o ma bi marun o ma bi mefa nbo lo ma nse gasi o ma nse gasi nu adakureku igi ta pe ni okiti ogan lo ma n se gasi lo ma n yagbe si a baba fe pa ogbon wo la ndata fi n pa asirila fi n pa o ino okiti ogan nikan ni ma n se gasi e leri yagbe ni bikibi du ino okiti ogan lo dabi ile to ba daru to daru ti nkan kan o ko fa ori e o a ma se gasi nu e boya ile ijalo tibi ti ijalo ti koku o a ma se gasi nu e o fi ki gbogbo eyin te n gbo mi lohun laroye lafose late kan itan eran ti a mu wa le ni la n pe ni eta awo eta a ma n lo fun ogun ijaya awon egun lo ma nlo yen fun iberu a mo nlo fun ogun itaja a mo nlo nkan die fun itaja leyin igba na a mo nlo fun iyonu a mo nlo fun awon ebe agba to lagbara daada nitori pe on pelu awon iya won jijo ni adehun la fi nlo fun ebe agba ese o elembe n o eto irinkerindo omo babolu ode e fe se ngbowo e fe gbe ijala ode fun mi ni reception 081-6-5-1-8-5-1-081-365-385 bo de je pe 091-52-45-24-22 091-52-45-24-22 le man pe mi si o lori gbogbo nkan ti a ti so late kan bo je pe lori teran ko ta so bo je pe lori ti awon ode ti a so pe nkan ti n baje awon to wa nu gbo ta awon kidnapper ti ko won ti poju awa ti a wa nu gboro lo e ba wa wogbon da si o e se o e ni ku mi o ni ku a ni jodo lodi leyin ara wa mo ki kabiyesi mi daada oba onisere onikore oba tile ofosun lohun mo ki baba o oba ofosun mo ki baba o ke pe lori apere o dojo mejo ka to tun pade.

0: ìṣọ̀kan.
1: In unison.
0: Ẹ jẹ́ ká jọ ẹ̀wọ̀ wá papọ̀.
1: Let's join our hands together.
0: Òní ni ọjọ́ ìsinmi.
1: Today is Sunday.
0: Ẹ jẹ́ ká gbé ẹwọ́ yẹn sókè.
1: Lift up your hands.
0: Gbogbo wa máa kọrin pẹ̀lú nǹkan.
1: We take this song together.
0: Àwa yín ọ́. Ọlọ́run wa. Ariwo lè ṣe tẹ́ bá pa.
2: Àwọn jẹ́ ìwọ rẹ̀ gbé.
0: Ìwọ lolúwa.
2: Ìwọ lolúwa.
0: Ohun òkè sọ̀rọ̀.

0: Ọtí ayé fi dè mí tí ojú lásán ò lè rí.
1: What they used to buy me that eyes cannot see. Bẹ̀mí mọ́, ohun tí ayé fi dè mí tí ojú lásán ò lè rí. Ó yá já, já, ó lè pín ara.
0: Gbogbo tó ń ṣe ẹ́ láyé.
1: All those afflicting you in life.
0: Wọ́n jẹ́ mí ju èdè kan tí mo fẹ́ pè yín
1: lọ. All the omi is what I want to say
0: now. Bí omi bá ti sàn, kì í bojú wẹ̀yìn.
1: Bẹ́ẹ̀ni,
0: àti ọ̀táàrí àti àṣàṣì wọn kí wọ́n rìn wọ́n gbó lọ.
1: Ẹ̀mí mímọ́.
0: Gbogbo ẹ̀yìn alágbára tẹ máa ń pa kádàrá dá sáìdá.
1: Every strong man that change destiny to evil.
0: Ti ẹ̀ tampa pẹ̀lú kádàrá.
1: Na tampa with my destiny.
0: Ẹ fi ẹ̀mí yín san gbèsè náà.
1: Use your life to pay for it.
0: Gbogbo ẹni tó tampa pẹ̀lú original ayé tó yẹ kí n gbé.
1: Anyone that tampa with my original life.
0: Ẹ̀yin ogun ọ̀run ẹ fi ẹ̀mí wọn ṣe ìràpadà.
1: Most of them use their life to recompense.
0: Do you hear what I'm saying?
1: Bẹ́ẹ̀ni.
0: Gbogbo ẹni fọwọ́ kan àyàn mọ́ mi.
1: Anyone that touch my destiny for evil.
0: Illegally lọ́nà tó lòdì.
1: Illegally.
0: Wà á ní olúwa kò yẹ kó rí bẹ́ẹ̀.
1: Lord did not want to be so.
0: Jẹ́ wọ́n fi ẹ̀mí wọn san.
1: Let them die for it.
0: Wà á máa kígbe. Ẹ̀mí yín ló máa lọ sí.
1: Your life will go for it.
0: Gbogbo ẹni fìyà jẹ mí lọ́mọ.
1: All those that oppress my children.
0: Gbogbo ẹni kí ọwọ́ bọ iṣẹ́ mi tó dàrú.
1: God has scattered my work.
0: Ẹni kí ọwọ́ bọ inú ètò ìṣúná mi.
1: God has scattered my finances.
0: Ẹni da ìrìn àjò mi rú lọ́fíìsì.
1: God has scattered my journey.
0: Ẹ jáde láyé. Oyoyoyoyoyo.
1: Orúkọ Jésù.
0: Ẹ̀mí mi lọ. Gbogbo ẹ tó da ìrìn àjò mi rú. Ẹni tó lọ́wọ́ sí ìjà káyọ̀ ń gbọ́dọ̀ rú. Ẹni tó kọwọ́ pa ayé mi lọ́nà tí ó bọ́ fi mu. Olú ajẹ́ kí ẹni kò lọ sí. Ẹ̀mí wọn kò lọ sí. Ẹ̀mí wọn kò lọ sí. Ẹ̀mí wọn kò
2: lọ sí. Ẹ̀yin ọ̀la o.
0: Ẹ̀mí wọn kò lọ sí. Ẹ̀mí wọn kò lọ sí. Ẹ̀mí wọn kò lọ sí.
2: Ogo ni fún ọ.
0: Ẹ̀mí wọn kò lọ sí. Olúwa gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀ gbàwọ̀
2: gbàwọ̀ gbàwọ̀
0: gbàwọ̀. Ogun láti ilẹ̀ bàbá rẹ̀.
1: Two of your brothers house.
0: Ó jáde.
1: They are cast out.
0: Náwó ẹ̀sọ́kè.
1: Lift up your head.
0: Kí ni ayé ti gbà lọ́wọ́?
1: What has even one taken from me?
0: Mo gbà padà.
1: I take them back.
0: Oya oya oya oya.
2: In Jesus name we pray.
0: Emaka.
1: Yowe se.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Atu mi sílẹ̀.
1: I am the labor.
0: Ó ní dúró sójú kan.
1: Don't stay in a spot.
0: Wà á mí ara.
1: Yowe vibrate.
0: Wà á gbé ara.
1: Yowe lift your body.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Atu ògo mi sílẹ̀.
1: My glory is delivered.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Atu ilé ọmọ mi sílẹ̀.
1: My womb is delivered.
0: Lorúkọ Jésù.
3: In the name of Jesus.
0: Atu iṣẹ́ mi sílẹ̀.
1: Wọ́n fi
0: deliver. That name.
1: Orúkọ yẹn.
0: Give us deliverance.
1: Lọ́kùn wa ní dáńdé.
0: We find our deliverance.
1: A rí dáńdé wa.
0: In his name.
1: Nínú orúkọ yẹn.
0: That man shout.
1: Àwọn ògùn ọjàdé.
0: Jesus.
1: Jésù.
0: Come and deliver my son.
1: Wọ́n tún ọmọ mi sílẹ̀.
0: Wà á máa fò sókè.
1: Bébè jump in up.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Àtú mi sílẹ̀.
1: I am delivered.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Àtú ọmọ mi sílẹ̀.
1: I am delivered.
0: Lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Àtú iṣẹ́ mi sílẹ̀.
1: Àwọn kì í deliver.
0: Wọ́n ní jó sọ̀rọ̀.
1: They will know what to talk.
0: Tí wọ́n bá lè ṣe àṣẹ parí lórí ẹ.
1: If they conclude
0: the matter. Tí o yanu báyìí.
1: I cannot put your mouth.
0: Ó lè wo.
1: It's very dangerous.
0: God.
3: Lorúkọ Jésù.
1: When I say the name of Jesus,
0: one ogun aye jade lara
1: battle out of my body.
0: Lord God, I'm not sure.

0: Orúkọ mi ni Oyewole. Mo wà nú ìjọ yìí pẹ̀lú omijé lójú. Ó ti tó bí ọdún márùn-ún tí gbogbo nǹkan ti dá fún mi. Ó ní bí mo ṣe lọ lé mo fún ẹnìkan ní owó. Mo máa ń fúnyàn gidi nígbà tí mo wá fún ẹni láti gbà yẹn. Gbogbo ohun tí mo ní mo ti tà á. Mi ò wá ní kinní kankan mọ́. Even ibi tí mo ti ń tajà mi ò rọ́jà yẹn tà mọ́. Màá ń sùn. Màá tún wálé. Kí ló ń ṣẹlẹ̀? Mo wá gbọ́. Bàbá nǹkan mo wá gbọ́ lórí rédíò. Mo wá wá. Lọ́jọ́ tí mo wá yìí bàbá ní kí oníkálukú máa mú pásítọ̀tù wá. Bí mo ṣe ń bọ̀ wòlíì kan ní ẹni tó mú pásítọ̀tù ni wọ́n ní kó wá mọ̀. Èmi ṣàmọ̀ pé obìnrin onísun ẹ̀jẹ̀ ni mí. Tí mo bá ti lè súnmọ́ bàbá tí ọwọ́ èmi pẹ̀lú wọn, gbogbo òkúta tó wà nínú ọjà mi ó máa kúrò. Bí bàbá dẹ̀ ṣe gbé ọwọ́ lé ọwọ́ mi, mo dé ibi ìjókòó mi, mo gbàdúrà. Nígbà tí mo délé, ṣọ́ọ̀bù tí ò kí ń wù mí lọ mọ́, kí 7:12 mo máa ti wẹ̀, mo ti bẹ̀rẹ̀ sí lọ sí ṣọ́ọ̀bù. Ọlọ́run wa ṣe ìyanu. Ó ṣe ìyanu yẹn tó yẹ pé ló yà mí lẹ́nu. Èmi tó yẹ pé ní tí December bá ti dé, màá máa wá ṣọ́ọ̀ṣì tí wọ́n á ti tọrọ ráìsì. Àwọn ọmọ mi, ọmọ mi kan àjọjọ lọ, ó jòkó. Nígbà tó ń gbé ráìsì dọ́dẹ, ọmọ mi yẹn dìde. Ó ní mọ́mì. Ó ní òun ò ní gba kinní, mo wá ní kinní.
1: Ẹ mọ́ ń lọ tọrọ ráìsì ṣọ́ọ̀ṣì.
0: Mo yá hán ráìsì yẹn. Kó lè pọ̀ ká lè jẹ́ fún ọjọ́ mélòó kan. Ọmọ mi wá ní, ó ní èmi tí mo ń fúnyàn ni mo wá di ẹni tó ń tọrọ. Mọ́tò mo tà á, kò sóhun tí mi ò ní kinní kankan mọ́. Ó wá yà mí lẹ́nu nígbà tí mo wọ orí òkè. Ọmọ mi tó ní kí n máa gbé ráìsì yẹn. Ó kàn déédéé pè mí, ó ní mọ̀mọ́. Ó ní òun ti ra oúnjẹ síbi báyìí kí n lọ gbé. Mo ní mo bá débẹ̀. Mo bẹ̀rẹ̀ sí yí nílẹ̀ ni. Èmi náà bí mo jẹ́ ẹni tí ó ní àpò ráìsì tí ò kì í ṣe kan tí ò kì í ṣe méjì, mo ní mo wá bẹ̀rẹ̀ sí.
1: Kì í ṣàpò kankan ṣe méjì.
0: Mo bẹ̀rẹ̀ sí fún àwọn
1: tí mo lè. Ẹ̀yin mo wá ráìsì tọrọ. Ẹ̀nàwó ẹ̀ sókè.
2: Yes sir.
1: Màna lábáyà.
2: In the name of Jesus.
1: Kò ní tó fún ẹ. No, ṣé Ọlọ́run wà ń bí ìṣá?
2: Yes,
1: ó wà. Ó wà, ó wà,
0: ó wà.
1: Confirm.
0: Ó wà.
1: Ibi tó rò pé ó ti tán.
3: You think it is over?
1: Kí àánú dìde lójú.
3: Suddenly.
1: Sida, wo bi. Jẹ́tọ́ ni kò gbé mi.
3: Even water is the sign to swallow me.
1: Mo jáde nínú
3: ẹ̀. I come out.
1: Omi ayé máa gbẹ.
3: Even water is dry up.
1: Àyànmọ́ mi dìde.
3: My destiny arise.
1: Mo fẹ́ fogun gbé màmá yẹn mi.
3: Water to swallow that.
1: Ẹ gbé ara.
3: Lift your body.
1: Omi ayé ò lè gbé mi.
3: Even water is not swallow me.
1: Mo jáde nínú
3: ẹ̀. I come out of it.
1: Máa gbẹ.
3: Dry up.
1: Oyo oyo oyo. Ẹ sọ pé agbára tó máa ń borí wọn nílé wa.
3: How hard are you to overcome them in my home?
1: Mo jàjàbọ́ lọ́wọ́.
3: I will overcome you today.
1: Obìnrin tó ní graduate mẹ́rin.
3: This man that has four graduates.
1: Ìkẹ́kọ̀ọ́ ò rí sẹ́nu wọn.
3: One of them has any
1: job. Week yìí gbogbo máa rí sẹ́.
3: This week they will all be employed.
1: Ògùn tó máa ń gbé wọn mi nílé wa.
3: I will overcome them in my home.
1: Mo jàjàbọ́ lọ́wọ́.
3: I will overcome you.
1: Oya oya oya oya. Àwọn kan rìn kiri inú ayé yìí.
3: They
1: are blessing I jackass.
3: Àwọn tó jẹ́ ìbùkún gbà
1: ni wọ́n. Ìbùkún náà máa ń jí.
3: The only still blessing.
1: Ẹ kẹ́m bí ẹ wà.
3: Ṣé àpẹ́ yóò.
1: Ẹ̀yin tẹ́ máa ń já ìrè
3: gbà. You're blessing I jackass.
1: Ẹ bá ń gbére mi.
3: Release my blessing.
1: Wọ́n ń jí oyún nínú ẹnìkan.
3: They still put pregnancy.
1: Wọ́n ti jí márẹ̀jẹ̀ lómi.
3: They still put marriage.
1: Wọ́n ti jí ayọ̀ ẹ lómi.
3: They still put joy.
1: Ẹ̀yin ají ògùn.
3: You bloody snatchers.
1: Ẹ̀yin ají ìbùkún.
3: You bless this
1: snatcher. Ẹ̀tọ́ tẹ gbé padà.
3: Release my own.
1: Mo gbà padà.
3: I take it back.
1: Oya oya.
3: Ẹ̀ẹ́dì ni mo.
2: Ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le, ogun to le

0: sọ pé gbogbo tó kóra jọ lórí
1: sí. Ọ̀sán tàgádà jẹ́
0: ti. Ẹ̀jẹ̀ rẹ̀ rìn lórí.
1: Yàrá ńlá fún bẹ́tẹ̀.
0: Yàrá ńlá fún sọ̀yà.
1: Ẹ̀jẹ̀ rẹ̀ rìn lórí.
0: Àdúrà Dáfídì
1: náà ni Dáfídì
0: tó pọ̀. Olùkọ́ fún mi ní ẹ̀rín lórí àwọ̀ta.
1: Ẹ̀jẹ̀ rẹ̀ kí fún mi ní
0: láàpọ̀ fún my enemy. Kí n lẹ́nu ọ̀rọ̀
1: lórí.
0: Gbàtọ́ kẹtọ́ kan.
1: Àdúgbò
0: lórí àtọ́nbà mi ẹfún mi lẹ́nu ọ̀rọ̀ lórí àtọ́nbà mi ẹfún mi lẹ́nu ọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ rẹ́rìn lórí àwọn tó ń bá mi jà àwọn tó ń bá ògbó mi jà ẹ̀jẹ̀ rẹ́rìn lórí àwọn tó ń bá ayé mi
1: jà
0: ẹ̀jẹ̀ rẹ́rìn lórí àwọn tó ń bá ayé mi jà ẹ̀fún mi lẹ́rìn lórí. Wa náwó ẹ̀ sọ pé ìbùkún tí mo ti sọnù.
2: The blessing that I have lost.
0: Olóore tí mo ti sọnù.
2: The blessing that I have lost.
0: Aláàánú tí mo ti sọnù.
2: The blessing that I have lost.
0: Láti January.
2: From January.
0: Ẹ padà wá.
2: The restart of the
0: day. O ma kígbe sókè.
2: The shouting it.
0: Àwọn ire tí mo sọnù.
2: The blessing that I have lost.
0: Opportunity tí mo sọnù.
2: The blessing that I have lost.
0: Láti January.
2: From January.
0: Padà wá.
2: I take that back.
0: Oya oya oya. Padà wá. Ojo ibuku. Ko rọle ẹ lórí.
3: Oni Sunday.
4: Today Sunday now.
3: Gbogbo branches.
4: In all our branches.
3: Anointing service.
4: There's going to be anointing service.
3: Except only Abuja.
4: Àfi Abuja nìkan.
3: Abuja.
4: And Abuja.
3: Ìṣòro ńlá wà lálẹ́
4: yìí. There's going to be mighty meeting tonight.
3: Tó o bá lẹ́yìn lápújá.
4: If you have people in Abuja.
3: Bá mi sọ fún.
4: Help me tell them.
3: Ìṣòro tá a ṣe lánàá.
4: The meeting we did yesterday.
3: Preamble ni o.
4: It just preamble sir.
3: Bẹ́ẹ̀ni bá ní ọmọ lápújá.
4: But if you have anyone in
3: Abuja. Tó lẹ́yìn ń bẹ̀.
4: You have people there.
3: Ẹ sọ fún gbogbo.
4: Help me tell them.
3: Ní alẹ́ òní.
4: This night also.
3: Ni a máa ṣe májèmú.
4: We are going to have the covenant.
3: Ọlọ́run tó la yàtọ̀.
4: God of heaven and earth.
3: Olóhùn fẹ́ yáyé padà.
4: Since we want to transform lives.
3: Màyá Anasa.
4: Thank you Jesus.
3: Àwọn ìgbéga tẹ́ ti sọnù.
4: Those few things you have lost.
3: Ẹ máa gbà.
4: Ẹ gbà.
3: Ẹ kí n no more delay.
4: Kò sí ìjàdúgbò náà.
3: No more disappointment.
4: Kò sí ìjàkúnlẹ̀mọ́.
3: No more failure.
4: Kò sí ìkúnlẹ̀mọ́.
3: No more setback.
4: Kò sí ìgbàsẹ̀yìnbọ̀.
3: Láti òní lọ.
4: From today.
3: Èmi àti ògo.
4: I am my glory.
3: À ń lọ wájú.
4: We move forward.
3: Èmi àti àyẹ̀mọ́.
4: I am my destiny.
3: À ń ṣe rere.
4: We prosper.
3: Lórúkọ Jésù.
4: Èsì àlọ́mọ Jesus.
3: Òní ọjọ́ ìsinmi.
4: Today being Sunday.
3: Ọkàn mi balẹ̀.
4: I have no surprise.
3: Mo sóríire.
4: I prosper.
0: Wà borí. Sọ pé gbogbo ọfà.
4: Ṣé ẹbí àrò.
0: Back to sender.
4: Back to sender.
0: Ẹyin ọfà.
4: You are o.
0: Lórí mi dé àtẹlẹsẹ̀.
4: Ọmọ ẹ̀kọ́ máa bí.
0: Back to sender.
4: Back to sender.
0: Back to sender.
4: Back to sender.
0: Back to sender.
4: Back to sender.
0: Ẹ máa lé padà.
4: Ẹgbẹ́ tó sẹ́ndọ̀.
0: Ẹ máa dá padà. Ẹ máa lé padà.
4: Ẹbí àrò.
0: Ẹ máa dá padà. Ẹ máa lé padà. Ẹ máa dá padà. Ẹ máa
4: lé padà.
0: Gbogbo tí ọ̀tá ti ṣẹ̀dú. Lórí timetable wọn. Láti pa ẹlẹ́kùn. O tó ń bẹ lórí timetable wọn. Láti bàyí ẹ̀jẹ̀. Lórúkọ Jésù. Olúwatuka. Olúwatuka. Olúwatuka. Wà rẹ́rìn. Wà ṣe rere. O rere gbogbo. Tí wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀. Bàbá mi dà padà. Na o mẹ́rin. Ní máa ń jẹ́ káyé èèyàn borí ọ̀tá. Number one. Sísá fún ẹsẹ̀. Àti di mímọ́. When you are holy.
4: Tó bá di mímọ́.
0: God will move with you.
4: Ọlọ́run abẹ́.
0: Ó ní ẹ̀jẹ̀ mímọ́.
4: Ìṣe bí you holy.
0: Bí bàbá yìí ti bẹ̀ lọ.
4: As the father in heaven is
0: holy. Mo ṣe jẹ́ mímọ́.
4: Yes sir.
0: Number two.
4: Ijej.
0: You must love God.
4: O gbọ́dọ̀ fẹ́ Ọlọ́run.
0: Sori tó bá fẹ́ràn Ọlọ́run.
4: When you love God.
0: Wọ́n ní fọ̀ sí ẹ láàárọ̀ yìí.
4: They will not pursue this man.
0: Pé dìde ó yá.
4: To rise.
0: Máa lọ fárí.
4: I go to fárí.
0: Máa lórí òkè
4: ògo.
0: Máa lọ sọ́tọ́rìtì.
4: Tó
0: bá fẹ́ràn Ọlọ́run.
4: Kó
0: wà l'Èkìtì. Kó wà l'Àkúrẹ́.
4: Ẹ̀mí
0: yóò sọ fún ẹ báyìí. Pé dìde.
4: Arise.
0: Máa lọ church.
4: Go to church.
0: O wà l'ájà.
4: Yeah,
0: a sọ fún ẹ.
4: They will tell you.
0: O wà ní Abẹ́kúta.
4: Abẹ́kúta.
0: A sọ fún ẹ.
4: The people tell you.
0: Ìfẹ́ Ọlọ́run.
4: The love of God.
0: Kì í jẹ́ kẹ́nìyàn jìnà sí.
4: Will not let you be far from me.
0: Oko tó yẹ bá fẹ́ràn.
4: Whatever you love.
0: Tó bá jẹ́ fóònù.
4: Even if it's
0: a phone. Tó bá ti jí làárọ̀.
4: When you wake up.
0: Olókòkò na wọ́n mú.
4: That's the big
0: of that. But I see ìfẹ́ Ọlọ́run.
4: But lack of love of God.
0: Lọ́kẹ́ fi jìnà sí. Romans 12
4: wa.
0: Oni kẹ́ ẹ fẹ́ ara yín fún Ọlọ́run. Ní ẹ̀bùn ààyè mi mọ́. Ọlọ́run fẹ́ kó fẹ́ràn
4: òun. God want you to love
0: me. Ju gbogbo kan
4: lọ.
0: Mo bí ẹ báyìí.
4: I ask you.
0: So fẹ́ràn Ọlọ́run.
4: Do you love God, sir?
0: Eh? Mommy, at a Solomoni gbogbo ojo aye ko ja ogun why oru ebo eni sunday ba an lo pepe idamewa an lo pepe irubo egbo omokunrin e wore to da mo mere ku to bere so ma fi eni sere tori gbogbo pepe tin ba gun leni.